0: òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó ń gbóhùn mi níbikíbi tẹ́ ẹ wà mo gbàdúà àánú ọlọ́run kò ní kápú ò lórí yín ọmọdé ló ń gbóhùn mi àgbà ló ń gbóhùn mi ní wákàtí yìí níbikíbi tẹ́ ẹ wà ìrànlọ́wọ́ yóò dìde fún yín òní ni ọjọ́ náà òní ni ọjọ́ náà ní ìjẹ̀bú òde òní ni 10-10 ọjọ́ kẹwàá oṣù kẹwàá mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ àwọn májẹ̀mú tó wà nínú mẹ́wàá gbogbo ẹni tó wà ń gbóhùn olúwa lẹ́nu mi lónìí lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lóṣù yìí àánú yóò sọ̀rọ̀ fún ọ báyìí mo gbàdúà lónìí o fún ọmọdé tó ń gbọ́ tèmi àgbàlagbà tó ń gbóhùn mi láàrin òní sí ọjọ́ mẹ́wàá ìyanu tó lérò adarí ẹ̀ sí ọ báyìí oh my god adarí ẹ̀ sí ọ báyìí oh gentle
1: yes, sir.
0: Tí ènìyàn mẹ́wàá bá ti wá bẹ̀ ọ́ lórí situation kan tètè dáríjì wọn tó o bá dáríjì ẹ̀yìn rẹ̀ ò ní da o gbọ́n bíbá yìí sà ènìyàn mẹ́wàá o ni wọ́n lọ láti lọ ọbẹ̀ ná báàlì ní ọjọ́ tí ebi ń pa dáfídì bíbélì wípé dáfídì sì rán ọmọkùnrin mẹ́wàá láti lọ tọrọ oúnjẹ lọ́wọ́ nábálì nábálì wa sọ pé kò sóúnjẹ o èmi ò lè fẹ́yìn mẹ́wẹ̀ẹ̀wá wọ́n bẹ bàbá yìí tì gẹ́gẹ́ bó ṣe lówó tó wọn ò fún wọn o ṣùgbọ́n nítorí pé kò fún wọn lóúnjẹ nígbà tó pé ọjọ́ mẹ́wàá tẹ́nìyàn mẹ́wàá ti bẹ̀ẹ́ o náà fàyè sílẹ̀ ó kú gbogbo ọ̀rọ̀ àtọ́lá rẹ̀ ọwọ́ àdìtẹni tí ò fún lóúnjẹ ó di ti dáfídì mo gbàdúà láàrin òní sọ́jọ́ mẹ́wàá ire tó o lérò tó o plan fún adarí ẹ̀ sí ọ láàárọ̀ yìí mẹ́wàá jẹ́ àmì tó ní pàtàkì nú mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní Genesis chapter 1 ìgbà mẹ́wàá òní bíbélì wípé ọlọ́run sì wípé ọlọ́run sì wípé ìyẹn ni pé má jẹ̀mú ńlá kan mẹ́mẹ́ nígbà tá a wá tán lọ a tún wá rí wípé òfin mẹ́wàá òun lọlọ́run ṣe fún ènìyàn kẹ́ ẹ lè mọ má jẹ̀mú tó ń bẹnu mẹ́wàá ìgbà tá a wá tún yẹrí rẹ̀ wò lọ pastor gentle a tún wá rí ọmọkùnrin kan tí wọ́n ń pè ní absalomu ọmọ dáfídì ó mú ìyàwó bàbá rẹ̀ mẹ́wàá ó bá wọn sùn àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó bá wọn sùn àwọn mẹ́wẹ̀ẹ̀wá mọ̀ bẹ́ẹ̀ dákun mọ́ ṣe bẹ́ẹ̀ absalomu ọ̀gbà ó bá ìyàwó bàbá rẹ̀ mẹ́wàá sùn nígbà tó di ọjọ́ tọ́lọ́run fẹ́ pa àwa rán àwọn mẹ́wàá wípé kí wọ́n lọ pa òun náà èèyàn mẹ́wàá ló wá gùn ọ̀nì kan náà lógun pa ìyẹn ni wípé téèyàn mẹ́wàá bá ti dá sí nǹkan tó ń là kọjá yẹn tí wọ́n bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ gentle make sure pé o fún wọn o nítorí pé má jẹ̀mú ọlọ́run wo yóò tì wọ́n lẹ́yìn ẹnìkan ń sàmí níbikíbi tó wà lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá mo gbàdúà ire tó o lè lò tán láyé adarí ẹ̀ sí ọ báyìí onímọ̀ lọ́jọ́ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà níjẹ̀bú òde àárọ̀ yìí ni mo ti gbé òróró yẹn lọ́wọ́ òróró tí mo gbé láti jerusalem tí mo gbé wá ọ̀nà mẹ́ta la fẹ́ da òróró sí láàárọ̀ yìí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ó dẹ̀ ní àpẹẹrẹ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ní dẹ̀ máa ń la ọ̀nà fẹ́niyàn alákọ̀ọ́kọ́ òróró máa kan ènìyàn lórí kí ayé rẹ̀ kóríire ó tó lè gba congratulation ó sì mí báyìí nígbà tá a da òróró lé dáfídì lóore ìgbà mẹ́ta la jálé lórí alákọ̀ọ́kọ́ nínú ilé bàbá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì láàrin júdà la lórí ẹ̀yà méjì ẹlẹ́ẹ̀kẹta lórí ẹ̀yà méjì la ìsírẹ́lì ìdí nìyí kò sẹ́ni tó lè bá dáfídì jà kó win gbogbo ìjà tó jà láyé ó borí wọn torí òróró òdodo òun ló ń bẹ lórí ẹ̀ pastor gentle tó fẹ́ gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé òróró ti ń bẹ lórí

0: èèyàn tó bá ti yá kan kò gbọdọ̀ gbọdọ̀ wà ti lọ́jà lórí tábìlì ìkànnì ọmọlúàbí.
1: Ẹ̀yin
0: olólùfẹ́ ti wà ní àtẹ̀yẹrújára ní àgbáyé àgbẹ̀ òṣìbà káre fún yín torí pé orí yín ó wà ńbẹ̀. Ọ̀dà ẹ̀jẹ̀ ká gbéra tá ò ká wa lọ tààràtàrà sípínlẹ̀ Ondo. Ó di wọ̀ lórí tábìlì àjọ eléyìí tó ń ṣe kò kárí ètò ìdìbò ní abẹ́lé. Ẹ̀ka rẹ̀ ní ìpínlẹ̀ Ondo ló ti ṣe lálàyé o wípé bí a bá ní ká béèrè wípé kí ni ìgbáradì àjọ náà tayọ ètò ìdìbò gbogbogbò tí ó máa gbìnàyá ní orílẹ̀-èdè yìí ìyẹn ní ọdún 2023. Ó ní ohun àkọ́kọ́ ẹ tí àjọ elétò ìdìbò nípínlẹ̀ Ondo táwọn ṣetán láti fi dá àwọn èèyàn rere ìpínlẹ̀ ọ̀hún lójú ni wípé ètò ìdìbò pẹ̀lú ìlànà àkóyawọ́ ọlọ́jẹ́ àkọ́kọ́ ẹ máa retí yùn ó ní kò tán síbẹ̀ ṣe wá rí o àwọn ìbò tẹ́ ẹ bá dì báyìí á kà á lójú yín ojú àwo làwo fi gbọbẹ̀ òun náà ni ètò ìdìbò ọ̀hún yóò máa jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ Ondo nígbà tí ó wà ló nípa bambari ẹ̀ náà ni wípé bí a bá ti ń kà báyìí láìsí pé bayobáyo kan tàbí àlúmọ̀ kan yóò ṣe bẹ́ẹ̀ yóò gborí wọlé ó lóun fi dá wọn lójú ni o wípé ètò ìdìbò fún ti ọdún tó ń bọ̀ nípínlẹ̀ Ondo àwọn náà wọ́n ṣe tán láti kọ ìtàn ọ̀tún nínú gbólóhùn ẹni tó jẹ́ adarí ẹ̀yin fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìlànà ètò ìdìbò wọn ní abẹ́lé nípínlẹ̀ Ondo ẹ̀yin ọ̀mọ̀wé Mutiu Agboke nígbà tí ó tẹ̀ sí ọwọ́ iwájú ó ní bẹ́ẹ̀ ni òun sọ̀rọ̀ lórúkọ àjọ elétò ìdìbò ti orílẹ̀-èdè Nàìjíríà wípé ohun gbogbo yóò lọ bá a ṣe kọ̀wé ẹ̀ ó ní ṣe mọ̀ yí pé inú ìpàdé kan ló wáyé ó ní ìpàdé tá à ń sọ nípa rẹ̀ yìí gbogbo àwọn tọ́rọ̀ kan pátá wọ́n wà bẹ́ẹ̀ nínú ibùdógbò ọ̀ràn jẹran tí wọ́n ti ń gba àlejò ó láwọn aráàlú náà kúnbẹ̀ bá tákún ni ẹ̀yún ní tìbútòrò òkìtì pupa o ó ní ìgbà tí wọ́n dé ó ní ọ̀rọ̀ àkọ́kọ́ tá a kọ́ fi ń là wọ́n lọ́yẹ̀ òun náà ni wípé ẹ kọ́kọ́ mẹ́ẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí olùdìbò ẹ mọ́ta ìbò yín ẹ mọ́ra ìbò ẹ mọ́ wo àwọn ìwà eléyìí tó jẹ́ pé ó lè ṣàtìrọ́dìràn yín sínú ìtàn burúkú nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ ó níṣẹ́ rí i àwa fi dá yín lójú ni o gbogbo ohun tó yẹ pátá kí àjọ elétò ìdìbò kó ṣe ní ìpínlẹ̀ Ondo fún ìjágeere ètò ìdìbò gbogbogbò tí ó máa wáyé ní ọdún 2023 ìyẹn ọdún 2027 ó ní gbogbo ẹ̀ pátá òun náà láti ṣe ẹ fọkàn yín balẹ̀ ètò ààbò yóò wà ìlànà yóò wà òfin bẹ́ o nítorí náà ẹ fọkàn yín lélẹ̀ o ẹ dìbò á ka ìbò yín ẹ̀yin èèyàn á pọ́n yín lé níparí ohun gbogbo ẹ̀yin náà gbé òṣùbà káre padà fún àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ìwé ìròyìn daily post ló jẹ́ àrígbọ́ ẹ̀yin náà lè nà wọ́n gan kí ẹ kà á sọ̀wọ́ iwájú.
1: Tọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde eléyìí tí wọ́n ń lọ láti lọ rèé sí ìlú ìlú níbi tí wọ́n pè wọ́n sí ṣùgbọ́n tí àwọn ajínigbé tí wọ́n kó wọn ohun eléyìí tí wọ́n sì ti rí ìdáǹde wọn gbà òun náà ni wọ́n ti fún ní àǹfààní láti mú láàrin àwọn ìpínlẹ̀ mẹ́fà eléyìí tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí o wípé ìpínlẹ̀ tó bá wù wọ́n ni kí wọ́n mú bẹ̀ láti fi lọ rèé ṣe ìsìnlúùlù wọn. Wọ́n ní òbí kan eléyìí tó bá ìwé ìròyìn punch ìtọ́jú àbámẹ́ta sọ̀rọ̀ ní ọjọ́ ẹtì ó jẹ́ kó di mímọ̀ o wípé àwọn tó rí kóyọ ọ̀hún náà ni wọ́n ti fún ní àǹfààní láti mú ìpínlẹ̀ tó wù wọ́n láti fi lọ rèé sin ìlú ìlú bàbá wọn. Wọ́n ní wọ́n ti fún wọn láǹfààní yìí o títorí làálàá eléyìí tí wọ́n ti là kọjá àti láti lè rí dájú wípé wọ́n lọ sin ìlú ìlú pẹ̀lú àwọn ọ̀wọ́ eléyìí tó wà lẹ́nu rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Wọ́n ní bákan náà ni òbí kan òun náà tún jẹ́ kó di mímọ̀ wípé àwọn mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ jáde yìí náà ni wọ́n san owó eléyìí tó tó 1,000,000 ẹnì kọ̀ọ̀kan láti fi gba àwọn ọmọ wọn sílẹ̀ o oníṣẹ́ rí nípa ti owó eléyìí tí àwọn san wọ́n ní eyín ni òbí kan ni ò wípé ní tàwọn o àwọn san 1,000,000 wọ́n ní ṣùgbọ́n o àwọn fẹ́ kí àwọn dọ́là àwọn ọmọ náà ná kó tó di wípé àwọn sọ iye owó eléyìí táwọn fi dóòlà wọn. Wọ́n ní ẹlòmíì tóun náà tún jẹ́ mọ̀lẹ́bí kan lára àwọn tí oríkòyọ Joy Zainab òun náà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn mọ̀lẹ́bí àti àwọn tí ọ̀rọ̀ náà ká lára náà ni wọ́n sì dá tọ́rọ́kọ́bọ̀ èjì láti fi rí dájú wípé owó ọ̀hún pé fi lọ èrè dóòlà àwọn ọmọ náà o. Wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé wípé àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n fẹ́ lọ rè sílùú ìlú yìí tí wọ́n tó ogún níye náà ni àwọn ajínigbé wọn jí wọn o ní ọjọ́ kìíní oṣù kẹwàá ni opopona marose oweri onisha leba umunoha ni ijoba ibile mba itoli ni ipile imo lasiko eleyi ti won rin ajo pelu oko akero oko eleyi tan lo je ti uko oko akwa ibo motors sugbon to je wipe won ji awon akeko na ko gege bi won se lo si ipile abia ati ipile akwa ibo adupe la eledumare ma je ka riru e mo o oni sele si wa mo o
0: ami aseedumare
1: o to ti jiya jiya jiya lori omo awon na ni won jere won lase eledumare
0: ami eledua o kolohun ba ko saanu fun wa eto abo wa ko gbagbara imubo sipo ode yin ololufe wa ni ata elujara ni agbaye adupe popo ju lowo yin johnson de nobo ogun seitan adupe ni owo yin isola cret ajibola olanre waju jele lat olajumoke adupe ni owo yin abraham adetuji matthew cash akade otojo meji jo meta o alhaji daud olaleye egunjobi akinbe alhaji ajun adekunle oya e ma ba wa pin mewa mewa eni kokan ni wa yoda e je ka gbera ka wa lo sori oro kan eleyi to je wi pe o ni nse pelu iwo sakun eni to je alaga gbogbogbo fun egbe oselo ti All Progressives Congress APC eyin ojogbo eyin nanta oye wada ninu gbolohun re eleyi to fi nsalaye o wi pe baba ni ka so e je mo pe are orilede Nigeria Bola Ahmed Tinubu ona lo je pe ogoro awon eniyan to ja wi pe are se atileyin fun lati odun modun modun modun modun modun seyin oni sugbon sa nigba ti odun odun egbewo odun oko le meta o nigba ti are na salaye pe a egbe kini wa emi lokan oni eje mo wi pe papa papa okokan ni o bere si ni yo ti a si salaye pe a are yin na tu gbe suro lowo ni eyin na to fe se re be oda awon yin na o ni kaluku won won bere si ta atapinse won sa tebetefe won rin jina ko leyin olore won nigba to tesiwaju ninu oro re eyin oni ana ni olu ile ise egbe ti oselu APC nilu Abuja lasiko to nki ogoro awon omo egbe oselu re lati ipinle Sokoto ipinle Kaduna ipinle Jigawa ipinle Kano ati ipinle Plateau nigba to se alaye oro oni se ri gbogbo yin pata te egbera to te ko ninu egbe oselu yin lati awon ipinle bi Sokoto Kaduna Jigawa Kano ati Plateau oni akin kabo sinu ebi to gboro egbe osilo ti APC nigba ti o pari oro re to ni se ri are Bola Ahmed Tinubu o se atileyin fogoro awon egbe oselu ati oselo eyin ni apa ariwa ni apa gusu ni ko so di bi pe are o di are ni orilede Nigeria ko ni sugbon sa ko ya yin lenu bi apolopo won na lo je wi pe won gbagbe olore won ni asako leyin are nigba ta re salaye pe dakun ababa di odun egbewo odun oko le meta emi na fe sere be egbe kini wa emi lokan oni eje mo pe kaluku won o ni abaya sere be pe are oda emura si ete waju o awon riyin na oni kaluku won yan ba si ya ko nta npe ni atileyin won ba koku o leyin are Bola Ahmed Tinubu ngba na ori ni asiko ti are si nilo won julo oni sugbon sa e je mo pe are Bola Ahmed Tinubu titi di akoko ti a soro yi o oje alatileyin fun ilade dagbasoke oselo bi a ba so nipa arewa ilaran orilede Nigeria nitori wipe are gbagbo ninu isokan ati idagbasoke orilede Nigeria oni are o na lo je pe so tun ni so si ni mo si ba ibi koje iwe royin Daily Post lo je arigbo eyin na le nawo gan keka so we waju o
1: iroyin eleyi je ko di mimo wi pe ile ejo ko temi lorun eleyi to njoko ni ipinle Kaduna ohun na ni o ti wogile ejo ko temi lorun eleyi ti gomina tele ni ipinle Kaduna Nasir Erufai to pe o eleyi to fin so wi pe ile ejo giga ti ipinle Kaduna ko leto lati ma fun ohun le anfani figba oniduro gege bi iwe eleyi ti idajo ohun ti o yoju e sita bombo eleyi ti o fi han oni wi pe igbimo onidajo meta ni ile ejo ko temi lorun ohun ohun na si ni won panupo gbe idajo won kale ni ojobo eléyìí tí wọ́n sì ń sọ di mímọ̀ wípé El-Rufai náà ló kùnà láti ṣe ìfẹsẹ̀múlẹ̀ àwọn ohun tuntun tuntun míì eléyìí ò tó fi lẹ́tọ̀ sí gbígba onídùúró rẹ̀ o wọ́n ní fún ìdí èyí o náà sì ní ilé ẹjọ́ tó jẹ́ ti kòtẹ́milọ́rùn yìí òun náà ó rí dájú wípé ohun tí ilé ẹjọ́ gíga ṣe òun náà lòun náà ó tẹ̀lé o wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tó ń léwájú àwọn onídàájọ́ náà eyín ni onídàájọ́ Onyekachi Aja Otisi náà ló sì fi ẹsẹ̀ ìdájọ́ náà múlẹ̀ o wípé ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kaduna eléyìí tó kọ̀ láti fún gómìnà tẹ́lẹ̀ ọ̀hún ní àǹfààní láti gba onídùúró lẹ́lẹ́kejì ní ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2026 náà ló ṣe dáadáa o El-Rufai ẹni tí ó jẹ gómìnà ìpínlẹ̀ Kaduna láti ọdún 2015 sí ọdún 2023 òun náà ni àjọ eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn míì tó rọ̀ mọ́ tá a mọ̀ sí ICPC náà ni ó wọ lọ sí iwájú ilé ẹjọ́ o lórí ṣíṣe owó ìpínlẹ̀ náà mọ́kùmọ́kù lásìkò tó jẹ gómìnà ní ìpínlẹ̀ Kaduna gómìnà ọ̀hún òun náà ló sì ti sọ wípé gbogbo àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan òun náà ni òun ò jẹ̀bi rẹ o eléyìí ńkọ o náà ló sì fà á tó sì fi wà ní àtìmọ́lé wọ́n ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kaduna náà ni ó sì ti kọ́kọ́ wọ́gi lé ìbéèrè gómìnà ọ̀hún láti gba onídùúró eléyìí tó sì tún rọ̀ wọ́n láti jẹ́ kí ẹjọ́ náà kí ó ya kankan àmọ́ ní báyìí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn òun náà ti tako ẹjọ́ eléyìí tí El-Rufai pè láti gba onídùúró ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: Wọ́n yóò dá ẹjẹ́ ká lọ tààràtààrà Osakata ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ tó ní í ṣe pẹ̀lú egbòkègbodò ọkọ̀ ojú òfurufú láwùjọ wa èèyàn Festus Keyamo ẹni tó kéde ẹ̀yáyà wípé ní báyìí wọ́n ti gbé òpó ìloro tó wọlé jáde láti pápákọ̀ ti òfurufú èyí tó wà nílùú Òwèrè tipa gbọ̀ngbọ̀n látàrí àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ labala kan níbẹ̀ nígbà tó tẹ̀síwájú inú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ pé ìlànà àtúnṣe ọ̀hún náà ló kéré tán àrírú ẹ̀rí yóò mọ̀ gba ọjọ́ 25 gbáko nígbà tó tẹpẹlẹ máa wí ìyanu rẹ̀ wípé iṣẹ́ àkànṣe ọ̀hún náà ló ti gbéra eyín o lẹ́yìn tó sì jẹ́ pé gbogbo ètò yóò máa tò yóò mọ̀ tẹ̀síwájú pẹ̀lú ìlànà táwọn ìgbìmọ̀ aláṣẹ èyí táwọn ti ṣe àlàkalẹ̀ rẹ̀ o pé tó bá di ní 40 nínú oṣù kẹwàá ọdún tá a wà níbẹ̀ ohun gbogbo yóò gbéra tán nítorí pé àwọn fẹ́ o kí pápákọ̀ òfurufú ọ̀hún kó di ibi tí ó mú ìrìn àjò rọrùn nítorí pé ọdún kérésìmesì ń sún mọ́lé bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn o náà ni wọn yóò ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ rin ìrìn àjò nígbà tí Keyamo ẹni tó tẹ̀síwájú tó gbé ìlànà ọ̀hún jáde tó jù ú sí àtẹ abẹ́yẹfò tẹ́lẹ̀ tó di ìtọ̀nà expa yìí ó tẹ̀síwájú inú atótónu rẹ̀ o wípé bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó buwọ́lu o àdáṣe kankan kọ́ ìjọba ìpínlẹ̀ ti Imo ó buwọ́lu bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ àgbààgbà ṣàǹkóṣàǹkóṣàǹkó ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú lápá gúúsù ìlà-oòrùn ilẹ̀ Nàìjíríà ó ní kálukú wọn náà àwọn náà ṣeré bẹ́ẹ̀ wọ́n bù ló ń tẹ̀ ó ní kódà bá ti sọ̀rọ̀ yìí òun ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ gómìnà wọn ní ìpínlẹ̀ Imo ìyẹn Hope Uzodinma ó nígbà táwọn ṣèpàdé ọ̀hún ó ní bẹ́ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Imo náà wò pé ìlànà yìí dáa púpọ̀ ju ọ̀yá ẹ tẹ̀síwájú iṣẹ́ àtúnṣe náà ẹ jẹ́ kó gbìnà yá ó ní bí ó ṣe jẹnu ẹ gbọ́ a fẹ́ túnṣe o abala kan ní pápákọ̀ ti òfurufú tó wà nílùú ti Òwèrè ó ní tá a bá tó ṣe tán ó kéré pin 25 ṣùgbọ́n yóò ti di ohun àwòṣífìlà kò tó di wípé yàtà ìyòtọ́dún kérésìmesì ọdún yìí yóò ṣe bẹ́ẹ̀ yóò mọ gbìnà ìyá porongodo ìwé ìròyìn the punch ló jẹ àrígbọ ẹyin náà náwó gan kí ẹ kà á sanwó iwájú.
1: ìròyìn eléyìí òun náà ló ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ eléyìí tí wọ́n fẹ́ jẹ àǹfààní àdínkù náírà 84 eléyìí tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ní òun ò mú débà owó eléyìí tí a fi ra bẹntiró ní orílẹ̀-èdè nàìjíríà nípasẹ̀ iléeṣẹ́ eléyìí tó wà ní agbọ̀nmi bẹ̀rù tí a mọ̀ sí nnpc wọ́n ní ṣùgbọ́n o ìgbésẹ̀ yìí ń kọ́ kìí ṣe wípé ó kàn wá lásán o torí wípé ó ní ìlànà à ń tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn ti sọ di mímọ̀ wípé látara àwọn àbẹ̀wò eléyìí tí àwọn ṣe sí àwọn ilé epo tó jẹ́ ti nnpc ní ìlú Abuja lọ́jọ́ Ẹtì náà ló ń ṣàfihàn rẹ̀ wípé epo eléyìí tí wọ́n ń ta jálá rẹ̀ ní ₦1,405 fún àwọn tí wọ́n ń rà
2: ni ile epo gangan na si ni adiku 66 naira yo mo debao ti won si mo lanfani lati ra ni 1339 naira sugbon bo ni won se wa mo ra ya royin iya royin 66 naira o ti da to on ani wi pe ke se wi pe e de le epo e na wo si pe omo nigeria ni mi o tabi e fi card yin han card da ni rara o wi pe e lo re download wo mu itona kan eleyi ti won ti se ni adayanri fun ileise NNPC o wa download re wo gba sile sori phone re wi pe itona ibe gangan lo ti ma sanwo fun osu kan eleyi ti ijoba akoko eleyi to fe fi mu adiku de ba owo epo won wa ni papa julo awon to je wi pe oloko wo ero oun ni won se se pe moto won won fi se won fi kwero ni won ni igbese yi na lo si waye o gege bi ile ise NNPC yi se mu adiku de ba epo eleyi ti yo si pari ni ojo kokan le logbon osu kewa odun ta wa yi o won ni se wa ri bi gbogbo e ba se lo gege bi ati se pi amon re owo eleyi ti NNPC yo jowo wi pe ko lo eyun ni ti won fi se agbateru eto ye na ni yo le ni bilionu merin naira 4.62 billion naira nigba ta ba se akojopo gbogbo e olo eledumore ko saanu wa orilede nigeria won ni sugbo o lati fi le janfa ni adiku yi o gbodo download eyun ni gba itona yi sile sori phone re ko si ri wipe itona yi gaga lo fi san owo lati fi ra epo eleyi ti adiku de ba adiku 66 naira oun na ni o de ba
0: o gbiyanju abi
2: de to ni
0: o de ku e na ni
2: abi o
0: e mara boya bi jala lona bi
2: 100 bo le yo se ajalo 100
0: yo le ni tumo ba
2: yo ni tumo
0: ngo ton ba kajo to
2: ati rajalo 100
0: sowo o ti to ra ni bi kan bi 20 bi ra bi mewa bayi Olorun la foro wa le lowo.
2: Ogun gan tani rogun ni si ya royin.
0: Awon toko won ba gba ogun won wa.
2: Amo ke sa wo ni se salary.
0: Ke sa wo ni salary.
2: Ala ta sa wa ta mo ra.
0: Bi mewa bi ma ro da si agbo ni. Agbo gbe laye.
2: Olorun gba wa na ga. Olorun gbe wa ga ya royin.
0: Ori wa ma kake.
2: Ami ase e ja na polowo aja. E ku kale ya ra le.
0: E ma worry o si ma da. I love for come
3: Gbogbo awon to la melaka lawujo wa ni awon isesi kan piri lologo nji ni won oko lara otale ijabalajo ni pe bi won ba ti ji laaro won a ko wa ounje gidi sara ki won to wa gbe pabambari le lori iyun the jones syrup of hemoglobin vitamin b12 ti yo gbogun ti aito eje lara aiji pepe abi ko ma re ni lati nu sibi meji the jones pere lojumo yo mu ara re ya gaga lati sise tabi sere o le mu lasan tabi ki opo papo pelu omi mu eleni dodo to fe gbe lo sibi se tabi bi daraya Dijon syrup of hemoglobin takiji gbera iloya pelu Dijon Dijon syrup of hemoglobin vitamin B12 agbara tin ro ni lagbara eka iwe pelebe inu re o
4: pelu show the light tun be ni salvation army road imole nde show the light awon ojulu wa lagbata AIA inverters batteries and panels velocity inverters and battery awon tun la lagbata Chenko and long high quality solar panel. Bakana le tun le ri gbogbo awon ojulowo solar battery inverter pelu panel lodo wa atun gba awon akosise to ni se pelu solar lawon ilu lala wa gbogbo igberiko street lights tun tawon project ti o ni 1.5 megawatt
5: yeso na wo the mega distributor of AIA and Felicity inverter batteries and panel distributors of Chenko and long high quality solar panel. We also did distribute other brands of high quality solar batteries, inverters and panels, rural, factory and house solar projects up to 1.5 megawatts including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo and opposite Baptist Bookshop, Okebola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8351.
4: When you show the light solar, your electricity is assured.
6: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
7: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
8: Your Nescafe is not just a drink, it's your

0: wípé ṣe bá ti rí àbẹ́yìn orí ni àwọn ẹ̀rí ìjẹ́mìíṣó àwọn àkọọ́lẹ̀ ètò ìṣúná eléyìí tí wọ́n so mọ́ ìṣèjọba òbí nígbà tó wà ní ipò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Anambra wọ́n ní wọ́n ti fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wọ́n wá ń rọ gómìnà nígbà kan rí ọ̀hún wípé ọ̀rọ̀ rẹ tó sọ ó ya múṣẹ mọ́ kò jẹ múṣẹ nítò ló ṣe ó ya ṣe é kàwárí báyìí wọ́n ní àtẹ̀jáde ọ̀hún náà ló tún tako òbí ẹni tó jẹ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí Nigeria Democratic Congress NDC lórí ìfarahàn rẹ̀ kan eléyìí tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ní BBC níbi tó ti ń sọ wípé òun gangan lòun jáwé olúborí ìdíje dupò ààrẹ lọ́dún 2023 ó ní ṣùgbọ́n òun ò ní àwọn ẹ̀rí ìjẹ́mìíṣó láti fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wọ́n ní ìgbìmọ̀ olùpolongo ìbò ààrẹ fẹ́ ẹgbẹ́ òṣèlú APC yìí náà ló wá jẹ́ kó di mímọ̀ pé ṣé ó rí tába tẹ̀ ń sọ̀rọ̀ nípa àbájáde ètò ìdìbò tọdún 2023 gbogbo ẹ̀ pátá ló ti níyànjú o torí wípé ilé ẹjọ́ ti dá sí ó sì ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ èyí ò ní wípé làkàsọ̀rọ̀ sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ o ìwé ìròyìn daily post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: ọ̀dà ẹ̀jẹ̀ kẹ́mi ọ̀dà padà sórí ọ̀rọ̀ kan tó ń jẹ́ ká rí gbọ́ pé orílẹ̀-èdè nàìjíríà ṣetán láti ṣẹ́wọ́ gba àwọn ìlànà kan o àwọn ìlànà ṣíṣe ìpèsè oúnjẹ aṣaralóore gẹ́gẹ́ bí ti orílẹ̀-èdè ethiopia nínú gbólóhùn tó jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà kashim setima òun náà ló ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé àwọn ìlànà kan ń bẹ àwọn ìlànà ìtẹ́wọ́gbà ìpèsè ìlànà jíjẹ àwọn oúnjẹ aṣaralóore eléyìí tó sì jẹ́ pé ó kéré tán àwa ti ẹ̀rírú ẹ̀rí yóò máa tó bí 84 ó lé ní 500 àwọn oúnjẹ aṣaralóore o nígbà tí ó tẹ̀síwájú nínú àtúntúnu rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni àwọn ìlànà ìpèsè oúnjẹ ní ọ̀pọ̀ kú ọ̀rọ̀ kó ní tìbútọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó lé yun náà ó jẹ́ ọ̀kan gbòógì lára iṣẹ́ ètò jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ń ṣe ìgbélárugẹ rẹ̀ nínú gbólóhùn igbákejì ààrẹ ilẹ̀ yìí kashim setima ẹni tó ṣípayọ́ ọ̀rọ̀ ọ̀hún nílùú ti Abuja níbi ìpàdé kan eléyìí tí wọ́n fi sọ̀rí àwọn àgbà ṣàǹkóṣàǹkó ọjọ́ mẹ́ta òun náà nípàdé ọ̀hún ìjíròrò ńlá ni òun náà ló ṣe bẹ́ẹ̀ tó gbà wọ́n ó ní bí abánika sọ ìlú Abuja lòun ti ń sọ̀rọ̀ oníṣẹ́ rí ìlànà títẹ́wọ́ gba àwọn ìlànà ìpèsè oúnjẹ yanturu oúnjẹ aṣaralóore ní orílẹ̀-èdè Nàìjíríà àfarawé rẹ̀ láti orílẹ̀-èdè ti Ethiopia ó ní ẹjẹ́ mọ̀ pé eléyìí yóò túbọ̀ mú kí orílẹ̀-èdè Nàìjíríà kó máa pèsè oúnjẹ aṣaralóore yàtọ̀ sáwọn oúnjẹ ẹjẹ́ kan ó dákú tán kọlọ́hún ọba àkọ́gbà wà ń bẹ̀. ṣùgbọ́n Bọ́lá Akeji ọ̀rọ̀ ọ̀hún ló gbé alọ́ sákàtà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu lẹ́ni tó fi ń da ìpínlẹ̀ Borno lójú àti gómìnà wọn níbẹ̀ ìyún ọ̀jọ̀gbọ́n Babangida Sallum wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti ṣe àfikún akitiyan rẹ̀ o láti rí dájú pé ó ṣe àwárí àwọn ògo wẹ́rẹ́ o eléyìí tó jẹ́ pé àwọn ikọ̀ ajínigbé wọ́n palẹ̀ wọn mọ́ níjọba ìbílẹ̀ Askria Oba nígbà tí ó tẹ̀síwájú nù àtúntúnu rẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ pé nbi tọ́rọ̀ dé dúró báyìí ẹ gbọ́ ìjọba ti ṣetán o láti ṣe àmúlò iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ elétò ààbò DSS oníkọ̀tàn bẹ́ẹ̀ o àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan tó wá di àjọ èyí tó ń rí sí ètò ààbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo wọn pátá òun náà ni àṣẹ ti lọ sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu bó ti ń pàṣẹ wípé ọ̀yá ẹ lọ ṣe àwárí àwọn ògo wẹrẹ náà kàlàáfíà kó padà sí ìpínlẹ̀ ti Borno. Ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n tún nìyẹn o ìwé ìròyìn The Nation.
0: Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC náà ni wọ́n ní wọ́n ti tẹ́wọ́ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti jẹ́ olùdíje ìdúpọ̀ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè yìí àti ti àwọn ìpínlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti tinú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bó ṣe sọ di mímọ̀ lójú ewé rẹ̀ ní ìtọ̀nà X eléyìí tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ní ọjọ́ Ẹtì o wọ́n ní àwọn tí wọ́n kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú yìí òun náà sì ni ẹni tí í ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n Nentawe Yewotida náà ni ó tẹ́wọ́ gbà wọ́n o ní olú ilé ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Abuja gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí wọ́n fi sísà bó ṣe wí ó jẹ́ kó di mímọ̀ wípé alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ọ̀jọ̀gbọ́n Nentawe Goshwe Yewotida ni ojú eti na lo tewo gba opolopo awon ti won ti je oludije tele lo si ile igbimo asoju sofin agba ile ye ati ile igbimo asofin ipile ko wa won teleyi ti won kuro ninu egbe oselu African Democratic Congress ADC ati egbe oselu Nigerian Democratic Congress NDC na lo ti tewo gba won o sinu egbe oselu APC won ni pe o ki won kaabo ni o wi pe ile le wa aye gba yin e ma se yala yolo gege bi iwe iroyin ohun bi o se so di mi iwe iroyin Daily Post lo gbe ekun rere iroyin na
1: oda mademo ge bayi ipe npeju ona ni ala fila o subosa awale so nipa ti wa pe agbiyanjo aseyi ta tun le se ni owuro oni ago meje ni owuro la ko ton ti fun tedo royin na la o sere be a o ma gbe wa fun yin emi ateyin la o ma pade ni asale ola ago mewa gerege ojo sunday gbogbo losose eto yen to wa isimi alayo ni oni be ta ti ma soro lori oro to ni nse pelu ba ti le to le wa bi igbeyawo wa bo se le ladun to si le se be ti o tun ni arinrin sugbon se mo gba pe fuya ta ba tin dide baye gbajigbaje to yin eto wa e ti a mo si state affairs
0: la
1: mo
0: pade Edmond Obilo
1: ojulowo omo Nigeria ni eyin na si mente ni lana ko to di oni eduro sibe kan ni omo lu abi ibe ni ayo yin wa fun awon ilana itani lolobo eleti oni eja mba kan na e ma gbe kuro nibe eja ti si olaun Tolani Alade Laja loruko temi ye royin ni awokose ri omo toso ton gburaye aperere omo luabi one ori yin o wa nbe
0: to ba di ni ale oni ago meje si mejo e pade mi lori eto oke badan ayin te darapo mo wa lose to koja iforowanilenuwo baba wa ojogbon David Adesoji Adejumo ti won je ajiroba tile badan oun na ni a nse lowo ti asiko ti o fi gba wa laye mo sugbon eri abala ile ite tugbon loni e gbo nkan titi digba na temi lade aloko oun lo ko titemi o digba kona ire o

0: When it comes to 99.9% hygiene, you can be sure with Too Sure. Manufactured by Summit Household Solutions Limited, the Too Sure range is available nationwide.
1: Be sure with Too Sure.
2: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ire gbá, oṣù rí ire gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bí wọ́n ṣàlàyé gbọ́, nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣetán láti dé nípa ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ ti nígbà wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá-tù-bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí, ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ báwo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ̀wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀ sí Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ báwọn ní gàlọ́ọ̀ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀.

0: ibare olohun loke oba oga nla kabiyesi re ledumare oba oga agba oba to ntoju oyun to yun fi ndomo iwo lo ni awata fi wa iwo lo ni pe ka mo lo pe ko ni si nkan kan ati leyin ko ju o mo tini gbogbo ogo foko ri dasi ko yo tori pe ti paul ba ngbin ti apolo ba nbomirin iwo lo oba lo mu ki bi se wa tori ke bi o ba si okini kan o le se ilu odun orin oko agogo odun sekere ota iwo ladun ti nbenu ro ta nso tawon yen fin so pon itumo leti tale le bo duruko na ko si o afiwo lo nikan iwo to mu ri jade lati inu airi iwo na lo nfin ti olo lada mo awon alagbara to to laare o oba to mi mo se lodo abiodun adewole lo ko mi mr w in lo ko yen mo npe mi gbangbala shata leto eto ni gbangbala shata o tun ti le furu gbagbo sori ikanni splash 105.5 fm ta le tin bo si le fun balawo ladugbo ofelele nle ibadan eto gbangbala shata eto ta mo mo gbe kale lati mo wo bi ti nkan de duro lori oro oselu isejoba igba igbadun araalu eto abo ati bi ati be be lo ti le lawo in lo lootu eto yi bo so alayande ilamoju ero to wa lenu se fun saata wa awon ko eto ta don se kuruke lori bi o se da eyin ameri dauda saha o baba sofia ade osun timileyin ade oro presenter eyin ade kulera imi nobu olana se oyin kansola atawon toku to kini to keji dandaruku e wa la jesun bu lati se o lórí ètò gbangba làṣáta láàárọ yìí. Ẹ jẹ́ kí n sáré gbé comrade wọlé pápápá torí àkókò wa comrade Ọlátúndé Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Ẹ kò lé gbogbo ara ilé.
0: Ṣàlàáfíà lẹwà.
1: Àlàáfíà lẹwà.
0: Ẹ̀yin ara ilé ẹ mọ̀ wá lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ẹ̀yin ibẹ̀ ní kẹ́ ẹ ti mọ̀ wá ẹ máa drop comment yẹn like kẹ́ ẹ tún ṣíà ẹ̀ ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe àkóyí content àkóyí giveaway. Ẹyin lórí ètò ìjọba àbílẹ̀ ní àná èèyàn méjì ló yẹ ká bó káàdì fún ló yẹ ká tẹwó sí ṣùgbọ́n èèyàn kan láǹfààní àti tẹwó sí ó sì kú 5,000 kan lẹ̀ fún ìjọba àbílẹ̀ ti àná then 5,000 kan náà láàárọ̀ yìí ẹ mọ̀ pé lórí ètò ti àná òun 5,000 ti bẹun ẹyin àwọn ọ̀rẹ́ bímbọ adékànbí ìyẹn pé ká máa bó èèyàn eléyìí tí à ń bó lọ́wọ́ lórí ètò gbangba làṣáta ó ní ti ẹyin ibrahim ọláyọdé iyọlá aka dúdú àlùbáríkà candidate APC ìbàdàn north east south east federal constituency àwọn ẹni pé ká máa fi yún sí aráàlú lóore ó túmọ̀ sí pé èèyàn méjì ń láti 5,000 sí ṣùgbọ́n tí wọ́n ti parí ètò láṣẹ torí pé ọwọ́ mi kún láàárọ̀ ẹ kàn mọ́ drop comment ẹ mọ́ like ẹ mọ́ ṣí à ẹ nígbà bá parí ètò á mú èèyàn méjì tó bá ṣe dáadáa jù lórí ètò lónìí ẹ mọ́ lọ sórí facebook báyìí báyìí splash fm 105.5 ìbàdàn tàbí lórí tiktok at mr dobue aladitu at mr dobue aladitu comrade Ọlátúndé Adébáyọ̀ àwọn ọmọ tí wọn pé wọn fẹ lọ rèé sìn rú ìlú tí wọn kù láti ìpínlẹ ọyọ tí wọn pé wọn kó ní ìpínlẹ yìmọ ṣùgbọn tí wọn ní wọn gbà padà ìjọba ìpínlẹ yìmọ gómìnà hope sódìmà ń ló pe ọba aládọjà wípé àwọn ti ráwọn ọmọ gbà padà nkankan wà àwọn elétò ààbò ṣe gudugbèjì àyà mẹfà àfi báwọn òbí ṣe bóde tí wọn pé àwọn sanwó ni o kìí ṣe pé ìgbìyànjú àwọn elétò ààbò ló gbà wọn lẹ o àwọn elétò ààbò àtàwọn ìjọba sọ pé àwọn ọmọ kankan pẹ ojú wo lẹ fi wò wípé ìbéèrè oníbejì mo fẹ́ bí kẹrẹ̀ dáhùn pàápàá torí àkókò wa ẹyin gómìnà hope sódìmà ọba aládọjà ló pè kó pe ṣèyí mákindé ẹlẹ́ẹ̀kejì wọn ní àwọn ti gbà wọn lẹ ṣùgbọ́n àwọn òbí ní ẹ mọ̀jẹ̀ wọn ó gbé yín lámbà àsanwó ni o ẹ sọ̀rọ̀ lórí méjèèjì.
1: Ẹ ṣe alágbára ọlọ́run wọn ò ní jọ́ máa wá gbé
0: àmì
1: wọn ò ní já wa náà gbé
0: àmì o
1: àwọn tí wọn ti wà nígbèkun wọn tí wọn tún ti gbálẹ̀ kọ́lọ́run ó fún wọn ní ìtúsílẹ̀
0: àmì
1: àkọ́kọ́ ọbẹ̀ ni pé àti wípé wọn ní àwọn gbà wọn ni àti pé àwọn òbí sọ wípé àwọn sanwó ni a fi ògo fún ọlọ́run wípé àwọn ọmọ agùnbánirọ̀ yẹn wọn ti di rírí wọn ti gba òmìnira lórí rẹ̀ àwọn òbí wọn ò èèyàn ò lè kó ọ̀rọ̀ wọn dànù wọn sọ pé àwọn sanwó oníkálukú ló mọ bí ó ṣe ń ju lára sí ngbà tó ṣẹlẹ̀ pàápàá jùlọ àwọn tí ó kàn so láti lè sọ wípé rárá irọ́ ni wọ́n ń pa ó lè mọ̀ jẹ́ kò sẹ́nìkankan tó lè sọyún then ìjọba ìpínlẹ̀ imo náà tó sọ wípé àwọn ti gbà wọ́n lẹ̀ àwọn náà wọn declare wọn sọ wípé bóyá true negotiation ni o àbáwọn agbófinró wọn lọ ṣiṣẹ́ wọn lọ kó wọn o wọn fi síta openly tàn pátápátá bẹ́ẹ̀ yẹn wípé àwọn ò san kankan ìjọba ìpínlẹ̀ imo wọn san kankan tó jẹ mọ́ pé bóyá àwọn sanwó àwọn ò sanwó ṣùgbọ́n ìpínlẹ̀ wọn ni wọ́n ti kó àwọn ọmọ wọ́n sì fi ìròyìn síta padà wípé ọlọ́run ti ṣeun àwọn ọmọ yẹn wọ́n ti di rírí o ọ̀nà tí wọ́n wá gbà di rírí a lọ bá wọn negotiate ni o a gbe nkan lo fun won ni o won gbowo ni o awon ologun wa lo koja ba won ni won fi ja pe ta la fi gba won le o ijoba ipinle imo titi di isin won ti release alaye bi itusile yen bi o se wa sugbon ati ngo lodo awon obi awon omo wi pe won ni awon san ransom ni iyen lagba bi o se lo yen labere mo se wa ni pe ati pe won awon ologun lo sise o ati pe won san ransom ni o asate eda gbogbo ogo fun olohun pe ati ri awon agunbaniyan yen gba pada tori ati ri orilede na ni ati ri awon omo ti won jiko ti won san ransom leyin akete sa awon mo awon agbalagba ni leyin ransom ti yan tun gba won si tun pa awon eni yen olohun ti o je ki ile ri be fun awon ajo ola wa ti won je agunbaniro lati ilu ibadan lati eripinle oyo adupe fun olohun now lori pe oba ladoja wa ni gomina
0: Zuduma
1: ti won pe lati fi afihan pe awon ti ri awon omo gba emi o fi oju wi pe ta oba je pe bi o se to a ni bo se to ati bo se gba boya kin so pe bi o se gba ni gomina se boya won rin ni bi o se to boya n to wa fa bo se gba yen se mo pe nkan mo ka wa la ajura wa lo temi ati yin ba jo ni oro kan ta jo wu pe bawo lo yen ti mo n pe yin to je pe mi ni mo n pe yin gbogbo gba ti mo n pe yin gbogbo gba le lori to je pe boya eni to se kan ju mi lo gan boya ore mi gan gan ni kan yen kan ti ore yen sun meyin gan ju emi lo sugbon mi mo n pe yin gbogbo gba o se se ko je pe nigba ti gini yen ba yanju boya do mi ni okan yin o kokko wa pe a eni ti o n duole mi lori so lo se je wi pe oba ladoja ni won kokko pe sugbon a si ninu le gangan a le really mo yin to transpire abi ko je pe asiko gba ti oba ladoja kan wo pe ka mo tun check on awon omo yi o sese bo si asiko gba ti won sese gba iroyin pe awon omo yen ti gba ominira tan tawon kan fi yen open in to sele pe a ti edupe lowo olohun e si mo pe gbogbo wa na ni isowo ogun ti e ja ba so lodo amoye toto ni keke ti awon ri information yen on kalugun na ni o fe sare roko si odo ara re awon sare press secretary olubadan sare fi sita wi pe olohun sin o ko to di pe gomina ti awon gomina ti wa n gbo nipa re so boya kin so wi pe bi oba ladoja bi awon se mu se n tele si se n pe lori oro yen si boyo ni o fun won ni ori ofe lati ko je pe awon ni won kokko mo wi pe won ti gba awon omo yen
0: e je ki n continue ladja akinloye ko inu ladja akinloye adisa o ni I stand with Hope Uzodinma for calling oba ladoja gsm no dey pick calls
1: cheri
0: won ni gomina ti makinde gbe fo je ma pe
1: another point tun ni se mo ke emi o sun mo won de pete pe mo n pe won ti won gbe so another point ni eni ti o tun soro yen tun fi wo yen pe o se se ko je pe won ti e tun ti place call true sa won ti won ri won ri
0: place call won ni no dey pick call won so pe dey call me didn't pick
1: o na ni mo n so o ni abere la so wi pe mo so pe o se se ti an gbe se se lemi na so mi so pe won ti
0: e se adupe eja se wole abalai when bosun bo ni se ka polowo oja ẹyin o ya ẹyin e ba n gbe tokun bo ogun so lawole o pataki lowo yin comrade Olatunde Adebayo e seun te ba so lori eto laaro
1: e se o
0: oju oni ti yin
1: e se won ni ji wa gbe won ni ja won ma wa gbe gbogbo
0: o ami o omo nigeria gbangbala sata gbinaya tokun bo ogun so la lori eto gbangbala sata mo nbo e pade akala bi ngba to ba da go 12 enle nbe e ku kale

0: sọ́tọ̀ ẹ̀yìn ètò gbangba làṣà àtàlẹ̀ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM ilé ìfún báláwo fẹ́rẹ̀lẹ̀ nìbàdàn ẹ mọ̀ lọ sórí facebook ẹ lọ́ọ̀rí mọ́ drop comment ẹ like kẹ́ ẹ sì tún share splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn tó kún bọ̀ ògúnṣọlá láti inú ẹgbẹ́ òṣèlú adc níjọba àbílẹ̀ olúyọ̀lé fún olúyọ̀lé federal constituency ẹ káàbọ̀ sórí ètò yìí sá.
1: The double A ẹ ṣe gan ẹkú àlejò wa mo kí gbogbo àwọn èèyàn wa ní ilé gbogbo ọmọ ẹgbẹ́ adc ní olúyọ̀lé local government ọmọ ẹgbẹ́ adc lọ́yọ̀ state àti gbogbo ọmọ ẹgbẹ́ adc ní nàìjíríà lápapọ̀ àti ẹ̀yin èèyàn wa lolúyọ̀lé all olúyọ̀lé residents mo kí yan olúyọ̀lé àtúbọ̀ dára sí ọ.
0: Àmì ẹ̀yìn ẹ dákun kí ẹdin kọ́kọ́ ti bí bẹ́ẹ̀ náà ta ni candidate ẹgbẹ́ òṣèlú adc lolúyọ̀lé báyìí fún olúyọ̀lé federal constituency.
1: Candidate kan náà ló wà tí inec gbé jáde tán dẹ̀ fòǹtẹ̀lú èmi náà dẹ̀ ni candidate náà tó kúnbọ̀ ògúnṣọlá tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ ìbílẹ̀
0: ẹ̀yin náà mọ̀ kò lọ́mọ ìbílẹ̀
1: bẹ́ẹ̀ ni
0: kábíyèsí ṣé ìbílẹ̀ sì ní lóòótọ́
1: ìbílẹ̀ ni ó ní mí ó fẹ́ dàbẹ̀ ni wípé because village wa nìyẹn akéré village lẹ́gbẹ̀ẹ́ abiọ̀tún lẹ́gbẹ̀ẹ́ onípẹ́ ìtúrẹ́ náà ṣe ń pè mí lọ́mọ ìbílẹ̀ ó dẹ̀ ní mínìn ọsọmọ kí láàrin gbogbo àwọn tó ń díje ṣàṣàlẹ́ni tó le filé wọn hàn nínú olúyọ̀lé pébi táwọn ti wá leléyìí tó bá dẹ̀ dàbí rọ́ ẹni kí gbogbo wọn kán mú wọn dábàá wọn kán gbogbo wọn kán mú yín dábàá wọn abá tiwa ni akéré ní ward 9 lolúyọ̀lé local government. Nǹkan tẹ̀ dẹ̀ ń sọ nípa ta ni candidate adc àwọn tí wọ́n ń pretend tó ń lẹ póstà tó ń lọ sórí ètò káàkiri pé àwọn ni candidate wọ́n á tó fi wọ́n jófin hàn wọ́n ní láti dẹ́kun wà bàjẹ́ yẹn hàn that is impersonation false representation.
0: Fífi èèyàn pé tí ò jẹ́ kéèyàn máa fi ààrẹ pé tí ò jẹ́.
1: Bẹ́ẹ̀ ni
0: impersonation.
1: It is a criminal offence.
0: Kábíyèsí lẹ́dùnmáre.
1: Criminal offence ni o.
0: Níwọ̀n bàbá àtàwọn ti gbé logo adc síbẹ̀ tí wọ́n pàwọn ni candidate wọ́n ti fira wọn pé tí wọ́n jẹ́.
1: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni.
0: Orúkọ ta ló wà lọ́dọ̀ inec.
1: Orúkọ mi náà ni ṣé wọ́n lẹ̀ sí council wọ́n lẹ̀ sí inec office olúyọ̀lé yẹn wọ́n lẹ̀ sí inec office ní state ẹ̀yin náà lè bọ́ sórí ìlà ẹ bọ́ sí online kẹ́ ẹ wo website inec ẹ máa bá ń bẹ̀ náà.
0: Ẹ dúná mo fẹ́ kí nǹkan kan kọ́kọ́ yé mi ta ni ọ̀túnba olùsínà john ogunṣọlá ta ní jẹ́ bẹ́ẹ̀.
1: Ara àwọn tó ń hùwà bàjẹ́ ilẹ̀ dárúkọ yẹn.
0: Ó kọ́ yín sí àpapọ̀ sọ́mọ agboolé kan náà níyìn ni.
1: Ogunṣọlá kan náà ló wà lolúyọ̀lé nìbàdàn.
0: Ogunṣọlá èwo wa ń tiẹ̀.
1: Bóyá kan wá sọ ibi tó ti wá fún yín bọ́ lolúyọ̀lé o everybody ló mọ ibi témi ti wá o. Èmi ò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jọ̀ ń tọrọ ọlọ́run ogunṣọlá tí mo mọ̀ òun lògúnṣọlá bá kéré.
0: Iná sì ń baba ti yín.
1: Bẹ́ẹ̀ ni tọ́dẹ̀ ti dẹ nínú ẹbí wa náà la dẹ̀ ti ṣalága council níbẹ̀ yẹn rí.
0: Kí ló tẹ fi wọ́n dá confusion lẹ̀ ogunṣọlá kan náà nínú labour adc kan náà olúyọ̀lé kan náà federal rep ẹni kò tẹ sọ pé òun lo assembly kẹ́ni kẹ́ ló ń lọ senate ibi kan náà.
1: Ogunṣọlá kan náà ló wà sẹ tó dẹ̀ jẹ́ candidate.
0: Ogunṣọlá kí lè wọ́n wò tí bíbọ̀ dùn ẹ fi wá gbàgbóró kan báwọn sẹ́yìn ò ní ẹ̀ẹ́ní charisma àbí ẹ̀ẹ́ní búùdù tẹ́ fi lè ṣe bíbọ̀ tí ó lè bó tiẹ̀ mọ́lẹ̀ búùdù ọdún ẹ pọ̀ ju tiyín lọ.
1: Àwa ní bíbọ̀ ẹ mọ̀ kí àwọn tó bá fẹ́ hùwà bàjẹ́ gbogbo they will go to they can go to any extent láti hùwà bàjẹ́ bíbọ̀ tiwa náà wà káàkiri náà póstà náà wà káàkiri náà. In fact,
0: ariwo wọn pọ̀ ju tiyín lọ wọn
1: loud ṣèbó ṣe ìjáde lẹ́nu ibo ló wà ní ibo ló wà ní last month ibo ló wà ní 2 months ago ibo ló wà ní 3 months ago.
0: Ó ṣe ìjáde láì ní.
1: Àwọn tó bẹ́ẹ̀ ni àdèmọ́nú ẹgbẹ́ gan tí ò wá local government meeting rí. Bẹ́ẹ̀ ni náà.
0: So táwọn èèyàn bá ń gbọ́ ọ̀túnba john olùsínà ogunṣọlá káwọn èèyàn mọ́ tẹ̀lé lẹ́gùn fàyín gangan candidate adc.
1: Bẹ́ẹ̀ ni kán wo orí website inec náà kọ́ lọ sọ́fíìsì inec lolúyọ̀lé àwọn agbófinró ó yẹ kán ṣiṣẹ́ wọn.
0: Ṣé tí a bá gbé john ogunṣọlá wá síbi ṣe lè fèsì ẹ̀kẹ́ mọ́tò tẹ̀ ń sọ yìí tẹ́ bá jọ fèsì ara yín ẹ lè dojú kò papọ̀.
1: Yàà àti ẹ̀ nídìí ká fèsì ara wa because ìkan authentic ìkan bàrúfù.
0: Ṣé lè fèsì ẹ̀.
1: Ṣo gbogbo iná sórí ni.
0: Tó náà bá débi tó bá lọ sọ gbogbo tẹ̀ sọ pé wọ́n ní kọ́ tó náà bá pọ̀rọ̀ tí náà rọ́gọ́.
1: Ara journalist ni mo mọ̀ pé ẹ ti ṣèwádìí nkan to wa nle e ti mo authentic candidate e ti mo fake eyin na mo
0: se mo ko bo bo bo mi lowo ni
1: se ma be mo
0: emi la toku ti mo bi le bi e le mi le bi mi no mo bi le bi
1: a toku mi wa nbe lowo yin se mo authentic candidate abe mo se ti se ti se wa da be ti se wa
0: dokun mi bi kimi wa dokun be nke to bi mi le bi e tu e ja switch aga
1: need ka switch a need ka swap rara a toku emi na mo pe ti gba research yin e mo pe mi ni candidate now awon ko lo ro si yi ejo
0: be mo so pe mo ilu ebo ni yin pe so mo bi le kan pe ai lo mo bi le won ni ebo le mo n gbe
1: ilu ebo ibo mo se ilu ebo mo wa bi bayi nisan
0: won le se de ni
1: ta lo so gbogbo yen fun yin
0: ah ki lo to fi n pe yin to kun bo awon ti ba n lo ilu ebo ni mo n pe to kun bo awon tawon obi won ba bi won si ilu ebo ine mo n pe to kun bo ke awon mo yi o ti to kun bo o ti to sade o
1: e ko ibadan ni won bi mi si
0: tawon obi yin ni le ilu ebo.
1: Of course.
0: Won ma lu ebo ni yin.
1: Won kawe ni lo yinbo. Emi o gi so mo lu yinbo. Won kawe ni lo yinbo. Won de de pada si Nigeria lati wa sin le won.
0: So en to ba si bi lu ebo ni mo npe to kun bo. O ko yin ti so ko mo lu ebo ni.
1: Won be mi si lu ebo. O mo so fun pe se Semiris lo lu yoro. O na be mi so na ti gbe bi mi. Ori ni emi fi rin de le yi.
0: Se si gbo yo baba se wa.
1: Se egun ni mo so yi.
0: A ja.
1: Bi bata.
0: Ejo.
1: Didoje.
0: Ah, hey, yele wi. Ameri kama. Ah, ni damu.
1: Ami.
0: Hey, now, eja ko lori eyan. All works without play.
1: Ejo, eje ka clarify nkan kan.
0: Okay.
1: Gbogbo awon broadcast stations ka kiri. Gbodo ma platform awon ton engage ninu criminal activities. Ira awon te daruko ton bayi nisin. You cannot be an accomplice to criminal acts. Ejo ma ma fun won ni platform. Bẹ́ẹ̀ni. Lábẹ́ òfin accomplice lè jẹyàn tẹ bá ń fún lọ ní platform.
0: Lérò tí
1: lábẹ́ òfin. Lábẹ́ òfin because public knowledge ni wípé ẹgbẹ́ ò máwọn pipo yìí wá ìta ṣe ń fún wọn ní platform.
0: Ẹni public knowledge.
1: Public knowledge ni public information ni.
0: Bó wẹ́ sẹ́ mọ̀ kí public knowledge ni.
1: Because information yẹn ó wà lórí website INEC.
0: Now,
1: ó wà ní offices INEC káàkiri. So wá ìta ṣe wá fún wọn. Àmọ́ kí business yín lẹ́ ń ṣe but lábẹ́ kó lè dá ẹjọ́ ẹjẹ́ ká ṣe nǹkan tó right. Let us do the right thing.
0: Ẹ̀dùn ṣe rí tàbá ń sọ̀rọ̀ pa iṣẹ́ tá à ń sọ yìí. Ọ̀tọ̀ ni bó ṣe kọ sẹ́yìn, ọ̀tọ̀ ni bó ṣe kọ sáwà. Níbi tí fàákájá bá ti wáyé, ojúṣe ti wá ni láti fààyè gba gbogbo ogun, ìyẹn náà ń pè ní fair hearing. A gbọ́dọ̀ balance both sides. Kẹ́yìn sọ ti yín káwọn náà sọ ti wọn. Bọ́tọ́ máa ti ń
1: pa ọ́ lórí ètò.
0: Now,
1: ti ń pa ọ́ lórí ètò, èyí náà máa já wọn. Wíkì bọ̀ tẹ wo website INEC rẹ̀ kọ́ lè wà ń bẹ̀ náà.
0: Ẹ máa gbọ́. Tí INEC bá kọ̀wé sí wa, wípé o, àwa gẹ́gẹ́ bí INEC o, a kọ̀wé sẹ́yìn iléeṣẹ́ ìròyìn àbí tí wọ́n kó press conference, tí wọ́n fún wa, tí wọ́n read out gbogbo orúkọ àwọn candidate. Pé òkè ní Olúyọ̀lé Federal Constituency Otokun Bògún sọ àti gbọ́ from the horse's mouth to bawun. Àìmọye fabrication INEC publication ṣé ẹ rántí ti àwọn kí ló kọ gubernatorial candidate yín Olóyè Taufik Adégbòyega àti Eléníyàn. Àwọn méjèèjì jọ gbé kinní kan jáde online ó jọ publication INEC.
1: Táwọn
0: sọ pé ẹnìkan fabricate.
1: Gẹ́gẹ́ bí oníròyìn website INEC kan ló wà. Ẹyin gan le gba agoke pa INEC. Lábẹ́ nǹkan tẹ́ ń sọ báyìí nìsí. Ṣé mi lè wá jókòó báyìí kí wọ́n sọ pé mi ni presidential candidate ADC nítorí pa INEC kò tí kọ̀wé sí.
0: Ẹni ṣe lè dókòó báyìí kẹlẹ́ yìí
1: presidential candidate ADC. Kí wọ́n sọ pé mi ni presidential candidate APC.
0: APC.
1: Àbí PDP àbí APM.
0: Tí controversy bá wà nínú ADC, tí controversy bá wà láàrin àwọn tán jáde fún ipò president nínú ADC, àwọn méjèèjì lájọ fàyè gbà. Tí controversy bá wà ṣùgbọ́n ìtòdí pé controversy ò sí ń bò míì a ẹ̀ lè gbọ́ kán mọ̀ sọ pé ẹnìkan òun ni a candidate lẹ́gbẹ́ ibì kan ṣùgbọ́n látọ̀ tí controversy wà torí pòpòsọ lánàá bóde ẹ̀yìn náà bóde.
1: Kò sí controversy kankan àwọn kò lọ̀rọ̀ sí ẹ̀dá bó ṣe wà káàkiri nínú ẹgbẹ́ nìyẹn.
0: Ó dà àti gbọ̀ǹtẹ̀ ẹ̀wí.
1: Ṣé kò sí jàǹdù APM ni?
0: Kò sí jà ń bẹ́ẹ̀.
1: Ìjà wà ní APM, àṣebọ́ ń jà sọ́rọ̀ local government ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ni kò gbòde kò sọ́kọ̀ ní kándíẹ̀tì náà.
1: Wọ́n wà káàkiri.
0: Òkè ta ló jáde tó ń kanta bí ìbàdí kan bí.
1: À ń sọ̀rọ̀ local government báyìí nìsín. Lólúyọ̀lé wa báyìí nìsín yìí. Àwọn kan sọ pé àwọn ni chairmanship candidate. Àwọn kan sọ pé àwọn kan ni vice chairmanship candidate. Ọ̀rẹ́ mi dáadáa, wọ́n máa ń pè ní Akinbile Torex. Ó lò ní vice chairman. Àwọn vice chairman lé PM. Èèyàn kan náà jáde nígun kejì. Ó sọ pé òun ni vice chairman. Ẹ ti gẹ́ ẹ̀tìǹkan tí mò ń sọ. So ẹ jẹ́ ká fi gbogbo ká máa platform àwọn tó ń engage nínú criminal activities. Because honestly, lábẹ́ òfin iwa ton wu yen, it is a crime.
0: Emi ti gbo yin mo de ope yin na ye gbo yin mi na
1: eje ka gbe yen seyin ka so
0: emi ti fe bo mi eyin le tun da wa pada be
1: bo ani lati clear mi e lori yen bi pe oke ka won yen wa nile awon ko loro si eda yi kan ma gbo nkan ton so kan ma ti e tete si won
0: like I said emi de ti wa gbo yin mo de fe kan yin na gbo emi na wi pe perspective ti yin le so yen emi na ti wa perspective ti mi na pe ni bi ti ede aye de gbe mi si omi to ba ti wa ojuse media lati gbo igun mejeji even gbe ba dele ejo ile ejo gbejo ti john ogunsola na ono odun wa ti adade ko luwa mi emi ni candidate te ba fi le gbe lo lejo o ni right ati defend the are so e ba so pe court me entertain court o entertain tori pe
1: but le ni igba yi o kon ni candidate
0: it doesn't matter when you go to court he will defend himself so you get anything le ni wa gbe dajo kale igba ile to wa do fin but for now mo ti gbo yin se
1: okay
0: emi ti gbo yin
1: e je ka move on
0: emi ti gbo yin pe gege bi oro gege bi ero ti yin wi pe in to se yen criminal act ni which is fine mo ni sugbon beyin se so poruko yin lo wa lori anek porter o na le de ko na so pe to lo wa nbe nbo ba de ba so pe to lo wa nbe bo la fe mo
1: eyin le wa lo inec portal yen e mu phone yin e type e lo inec website ke yewo
0: o ye gba phone mi re e ba yewo
1: eyin lo le wa yewo eyin lo ni royin
0: na e ja doke lohun eyin bosun se ka poluwo oja o ni ka mo gbara ka sida o ye ja bo se abalabo mi
1: okay
0: bo le se gba ticket egbe edisi eyin wo le do contest
1: e se gan se ri opolopo awon eyan won mo nkan ti won pe ni egbe won mo egbe se ADC abiode organically ni it's a conglomeration of different parties coalition ni bere coalition yin na won lati ba won bere gbogbo bo se nto lati Abuja do your states ona la nba won dasin igba te gbe afẹ bere ni bi yi oni kaluku yoju gbogbo akitiyan tani lati se ni local level on la ba won dase awon kan wa de ni last minute egbe ni labi ofin tuntun se se new electoral act wi pe direct primaries ni won fi mu omo oye o wi pe labe be gbogbo ọmọ ẹgbẹ tó bá rẹjísítà òní yóò dìbò tí ó mọ ọmọye bọ kíláwà dẹ ṣe àwa ti ka electoral act yẹn a bẹ̀rẹ̀ sí rẹjísítà àwọn èèyàn sínú ẹgbẹ́ tó fi wá jẹ́ pé bí almost 70% àwọn tó wà nínú ADC lolúyọ̀lé local government àwa la rẹjísítà wọn so báwo lẹ́nibọ́dí ṣe fẹ́ náà wá àwọn kan ti wá lọ irú ẹni tẹ́ ẹ dárúkọ tán báyìí nísìnyìí wọ́n jókòó sínú PDP tó di tápákan DAPM lénìí joko síbẹ̀ títí tó fi lùsí ticket ó wá dénú ADC báwo ló ṣe fẹ́ náà mi primary ká ṣe nígbàgbà kò lè dá wa mú.
0: Ọláde Adéníran gold nǹkan.
1: Ká ṣe nígbàgbà sẹ́. Kò lè dá wa mú.
0: Ṣọládé gold náà.
1: Báwo ló ṣe fẹ́ dá wa mú náà ìgbà wọn náà ṣe bẹ̀rẹ̀ òṣèlú olúyọ̀lé yìí.
0: Ṣọládé gold.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ìgbà wo lẹ́yìn bẹ̀rẹ̀ òṣèlú olúyọ̀lé.
1: Ó ti ṣe díẹ̀ ó máa ti ń lo ogún ọdún.
0: Tẹ̀tín contest.
1: Wọ́n bí èmi sínú òṣèlú olúyọ̀lé ni. Dádì wa àwọn bàbá wọn ṣalága council lọwọ òun wọn bí èmi.
0: Gba ọlẹ tí ń contest.
1: 2015 mo ti bẹ̀rẹ̀.
0: Inú ẹgbẹ́ ọlẹ tí contest ngbà yẹn.
1: I try ìgbà tí wọ́n mú wa l'APC ṣáàjà káàkiri yẹn àjà káàkiri yẹn máa rí mi kí n máa lẹ póstà káàkiri
0: náà. CPC lè ti aspire ngbà
1: yẹn. Bẹ́ẹ̀ mo aspire l'APC mo ti aspire PDP ìgbà tí wọ́n mú mi ṣé mo lẹ póstà káàkiri ṣé mo wá sórí ètò máa sọ kí àti wà nù ADC báyìí.
0: Kí ló tẹ fi ń fò káàkiri.
1: Ṣé rí ọ̀rọ̀ òṣèlú wọ́n máa sọ pé it is free entry and free exit.
0: La ideology ni àwọn tán la ideology máa ń dúró pàṣípì kan ni.
1: Ṣé rí there are just two ideologies in Nigeria the progressive ideology and the conservative ideology.
0: Ewu lẹ́yìn bíi lọ́ngì sí. Ewu lẹ́yìn bíi lọ́ngì sí.
1: So lábẹ́ bó ṣe wà báyìí nísìnyìí I am conservative. Dóònù ẹgbẹ́ inú ẹbí progressive náà bí mi sí.
0: But now you are conservative.
1: In my views.
0: So were you progressive when you were in progressive?
1: Sherry, gbogbo ati conservative ati progressive, they are all about good governance.
0: But you said by ideology we deal wa progressive and conservative. And you said now you are conservative.
1: Gbogbo it can be conservative and be in a progressive party.
0: You have not answered my question. nigba te wa ninu egbe progressive where you progressive
1: I have always been conservative in my view gbugbu wa le sun ka kore bi sibi kan na le jo wa ninu egbe kan na.
0: So what is the distinction between conservative and progressive?
1: Ejo atokun e je ka bo sori awon nkan to wa important.
0: Sibi mi la tokun eto.
1: I don't know. E mo ke gba mi. Emi na le guide yin si. Be na se try lati guide mi si right.
0: E fe kin lo abi?
1: Eh be ni.
0: Ai mi wa ni bi temi fe lo. Kini ya to wa laarin progressive ati conservative?
1: Olotu. E je ka bo sori.
0: O mi npe la ideology abi?
1: Emi la ideology na mo so fun yin se.
0: Mo ni kin la ideology.
1: Our programs wa by ideology are people, my ideology is centered around the people. Eh jo ba mi fun won ni ara won flyer wa.
0: Ah. Ko se mo fun mi lori eto.
1: E be ni.
0: Ah, mo follow so yin.
1: Ke le kan pa dada. I want to prepare the Jew.
0: You said you are conservative. Tabi be ko. E wa so pe eyan le wa progressive in nature. Ko de join party conservative. Tabi ke yan je conservative ko de join party progressive. Is that not contradiction?
1: It is conservative, progressive.
0: Mm-hmm.
1: It's all about ideologies.
0: Mm-hmm.
1: They are policy driven. Everything is about policies.
0: Mm-hmm.
1: So policy conservative, fam ara lu na ni. Policies policy progressive. Fun development ara lu na ni. So kila wan so tan so pe difference.
0: Olade go so pe sojoro fun ninu ADC Oluyole o binu o si lo si APM.
1: Okay.
0: Se lo to eyin le se le ki eyin le run larun ki. Won ni dollar le mo na won ni pounds le mo run awon yen larun ki loluyo
1: talo give pounds ah run anybody larun ki je
0: won UK base ni pe pounds le mo na pe e mo fi run awon yen larun ki pe ba ti dira e ru da le ni kongbe won ka lugo mo sare ka ki adugbo
1: se ose to lo mo wa nbadan en to lo before ose to lo mo wa nbadan en to je pe kini se so fi kan to se pe ki yan ma ti travel for few days be ni na
0: ibo le tin sise
1: won sise railway
0: ibo le tin sise
1: o ma na abroad ni Abuja ati ilu Oyinbo
0: esin ni for a while ke nkan ma travel for a while
1: for a few days ni
0: for a few days
1: be ni na
0: so few days ni bi te tin sise ten gbe bi kan ten sise nbe any for few days
1: mo sise la Abuja mo run business now mo de ni nkan ti mo se ilu Oyinbo na
0: so eyin le sarun lade good larun ki bayi lo
1: emi o run anybody larun ki egbe provide the level playing ground pe ke konikal ku jade wa ta oja e oja ti wa lawon yan de raju se ri
0: Olaide
1: Gold is my brother e je ka gboro Olaide Gold si egbe I don't have anything against him honestly pede
0: oda e je gbe oro intraparty affairs se gbe kan now article lo yoro ntin sere no edc ya wa nwonu Oluyole federal constituency bayi
1: okay
0: Tokunbo Ogunsola versus okay. Akim Olatunji
1: okay.
0: Ninu APM.
1: Okay.
0: Ati honorable to lo pe Akande Sadipe to ti sele ke du fe sele ke tanu APC. Bo Ologun so la o se yeyo.
1: Tolo de ni gba fun won.
0: Ah e mo se pe
1: epe ko adura ni. Emu n sadura ni.
0: E lolohun ni gba. Se adura nu abi pe Olohun ni gba. Olohun ni je. Se pe ni abadua.
1: Lo ba lola oba to lo je ni.
0: Eh yo.
1: Eh. Ko ni gba fun won sadura ko ni.
0: Ya. Bo sun.
1: Oya
0: ba fu eyan ale oro to gun so la so nisin se pe ni abadua e ba comment ni Facebook oya da ko lowo oja en le me ku kole
2: oro to ba dani loju ki ko ni lenu gbangba la shata sakata para la sento
3: Flash FM 105.5
4: only your love people ẹni ti a fẹ́ náà dé o.
5: Ó ya ẹ̀yin ará Olúyọ̀lé Federal Constituency.
6: Àkókò gan-an rèé.
5: Láti yan aṣojú tó dáa tí yóò lọ sojú wa.
6: Nílé ìgbìmọ̀ aṣòfin ní Àbújá.
5: Ọ̀rọ̀ à ń lọ sojú kì í ṣe pé kákan yẹn nìkan bẹ́ẹ̀ tí ó lọ́ mọ fìgbà gbogbo kàwé ìròyìn.
6: Ẹ̀jẹ̀ ká dìde ká parapọ̀.
5: Ká yan Tokunbo Ogunsola.
6: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ó lọ sojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀.
5: Fún ẹkùn ìdìbò Olúyọ̀lé Federal Constituency.
6: Fún ìdàgbàsókè Olúyọ̀lé Federal Constituency ní o.
5: Ẹ̀ka ètò ẹ̀kọ́.
6: Ẹ̀ka ìpèsè iṣẹ́.
5: Ẹ̀ka ìrónilágbára.
6: Ẹ̀ka ọ̀nà ṣíṣe.
5: Àti láti dábàá tí yóò mú ìrọ̀rùn bá mẹ̀kúnnù.
6: Alómilámù ni
5: Tokunbo Ogunsola.
6: Àwọn èrò rẹ̀ yóò délé tí ó wúlò fún àwọn aláìní.
5: Tokunbo ọmọ ibi tí bàbá ti ń ta wálẹ́sẹ̀.
6: Tokunbo ti dé o láti inú ẹgbẹ́ òṣèlú ti
5: African Democratic Congress ADC.
6: Fún Olúyọ̀lé Federal Constituency.
5: Ẹ jẹ́ ká yan ọmọ inú ọgbà tí ò ní jù sí yọ.
6: Tokunbo Ogunsola.
5: Ọmọ inú ọgbà ni.
7: Tokunbo ń bọ̀.
5: Ibo fún Tokunbo Ogunsola.
6: Ibo fún ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress.
5: Fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí lápapọ̀ ni o.
8: ìròyìn láre o fún gbogbo ènìyàn. Ẹni tó bá fẹ́ ọrọ̀ ajé tó yọrantí lórí okòwò àti ìdàgbàsókè ọrọ̀ ajé, FX Hub Global and Tag ló ń pe gbogbo wa láti wá kọ́mọ̀ nípa ẹ̀rọ ìmọ̀ lórí ẹ̀kọ́, Innovation Education and Digital Technology. Tí o bá jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tàbí oníṣẹ́ ọwọ́, ẹni tó ń wá iṣẹ́ kejì láti fi mọ́wọ́ bẹnu, ọmọ ilé ẹ̀kọ́ tàbí tó nífẹ̀ẹ́ sí oríṣi àwọn àǹfààní tó jẹyọ nínú okòwò, yára wá kọ́ nípa ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ àti ìdàgbàsókè tí ó sọ ọjọ́ ọ̀la wa dọ̀tun. Darapọ̀ mọ́ àwọn ògbóǹtagìrì akọ́nilẹ́kọ̀ọ́ okòwò ìgbàlódé yìí láago 11 bẹ̀rẹ̀ lọ́jọ́ Sátidé 10 October 2026 ní MOV 21 Event Center, Ring Road, Mbàdàn. Pàpàǹbarì rẹ̀ ni pé ọ̀fẹ́ lowó ìwọlé o. Yára débẹ̀ káyè ìjókòó tó tán. Fún àlàyé sí tẹ WhatsApp number rẹ tàbí Ìbàdàn sí
9: 08034386572. Lẹ́ẹ̀kan sí 08034386572.
10: God power don't land for Ibadan City. Deliverance, healing, salvation, plus including total transformation in Jesus' name. For His glory evangelistic ministries, join hand with all the churches of Ibadan. They bring Jesus Ibadan City Mega Crusade. Feature evangelist Rob Welch, Oga Patapata for His glory evangelistic ministries. Other minister, Archbishop Francis Waleoke, Bishop TV Adelako, Reverend Dr. Elisha Ogundia, Reverend Samson Ajetomobi, Music, Lillian Ineji, Esther Ìgbẹ́kẹ̀lé pẹ̀lúmi Debra, Boys Ọlọ́run plus the Dentist. Date na Wednesday 4th to Sunday 8th November 2026. Time na 4:30 PM daily. Venue, Obafemi Awolowo Stadium, Ibadan. Free transportation, free food, plus including free medical checkup and treatment. For more information, 0803-579-4064 or check for isgloryme.org and all our social media handles. Come meet Jesus, the miracle worker.
11: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
12: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
13: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
14: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
15: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
16: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
15: 0807-112-4000.
16: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
4: Olúyọlé pípọ̀ ẹni tí a fẹ́ náà dé o.
17: Ó ya ẹ̀yìn ara Olúyọ̀lé Federal Constituency.
18: Àkókò gan-an rèé.
17: Láti yan aṣojú tó dáa tí yóò lọ sojú wa.
18: Nílé ìgbìmọ̀ aṣòfin ní Abuja.
17: Ọ̀rọ̀ à ń lọ sojú. Kìí ṣe pé kákan yẹn nìkan bẹ̀ tí ó lọ mọ fìgbà gbogbo kàwé ìròyìn.
18: Ẹ̀jẹ̀ ká dìde ká parapọ̀.
17: Ká yan Tokunbo Ogunsọlá.
18: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ó lọ sojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀.
17: Fún ẹkùn ìdìbò Olúyọ̀lé Federal Constituency.
18: Fún ìdàgbàsókè Olúyọ̀lé Federal Constituency ni o.
17: Ní ẹ̀ka ètò ẹ̀kọ́.
18: Ẹ̀ka ìpèsè iṣẹ́.
17: Ẹ̀ka ìrónilágbára.
18: Ní ẹ̀ka ọ̀nà ṣíṣe.
17: Àti láti dábàá tí ó mú ìrọ̀rùn bá mẹ̀kúnnù.
18: Alómilámù ni
17: Tokunbo Ogunsọlá.
18: Àwọn èrò rẹ̀ yóò délé tí ó wúlò fún àwọn aláìní.
17: Tokunbo ọmọ ibi tí bàbá ti ń ta wá lẹ́sẹ̀.
18: Tokunbo ti dé o láti inú ẹgbẹ́ òṣèlú ti
17: African Democratic Congress ADC.

0: ibo fún tòkóbọ ògúnṣọlá
1: ibo fún ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress
0: fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí lápapọ̀ ni o.
2: Flash FM 105.5.
3: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu. Gbangba làṣáta ṣàkátá pàrà làásìntọ́.
4: So ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbangba làṣáta lẹ̀ ń gbọ́ lórí kan ní Splash FM. Àlejò wa náà ni Tokunbo Ogunṣọlá, olùdíje dupò ilé aṣojú-ṣòfin lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC fún Olúyọ̀lé Federal Constituency. Bó lẹ ṣe ṣe láàrin àwọn tí mo kà á lẹ́hun, Akeem Olatunji nínú ẹgbẹ́ òṣèlú APM, Honorable Tolúlọpẹ́ Akande Sadípẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC, tó sì ti wà ńbẹ̀ tó ti ṣẹlẹ̀ kejì báyìí tó fẹ́ ṣẹlẹ̀ kẹta. Ẹ̀yin tẹ́ ẹ̀ sì débẹ̀ rí tẹ́yìn ọ̀mọ̀nà tó yẹ pé JJC ní bó lẹ́ ṣe gbà lọ́wọ́ ẹni tó ti mọ̀nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
5: Ṣé rí àwọn tẹ dárúkọ yẹn, àwọn kọ́ ló jẹ̀mí lógún báyìí, àwọn èèyàn wa lólúyọ̀lé ló jẹ̀mí lógún, ẹ̀yin náà máa gbọ́ níjẹta àbí ṣèjẹrin ni. Òun ni àwọn kidnappers tó jí àwọn méjì kan gbé nínú Crane. Ọ̀rọ̀ security Olúyọ̀lé ó wà important ju Akeem Olatunji lọ. Ọ̀rọ̀ security of lives and property Olúyọ̀lé ó wà important ju Honorable Tolúṣàdípẹ́ lọ. Wọ́n kéré nínú scheme of things, ọ̀rọ̀ Olúyọ̀lé là ń sọ yìí.
4: Àwọn méjèèjì.
5: They are just individuals. Èèyàn kan, èèyàn méjì ni wọ́n jẹ́ nínú gbogbo èèyàn ta nínú Olúyọ̀lé. Wọ́n á ta programme wọn, èmi náà ta programme tèmi. And nǹkan tó wá ṣẹlẹ̀ ńbẹ̀ ni wípé ẹ sọ pé Honorable Tolú wọ́n ti ṣẹ̀ méjì. Ìyókù wa kò sọ́wọ́ ọ̀ràn àwọn ará Olúyọ̀lé láti ṣèdájọ́ wípé ṣé wọ́n ṣe dáadáa àbí wọ́n ṣe dáadáa. Honorable Akeem Olatunji náà, àwọn náà ti ṣe alága àtòpọ̀dún mẹ́ta báyìí ní ìsìn tó ti wà lórí àlééfà. Ó kù sọ́wọ́ àwọn èèyàn wa nílé láti wò wípé òkè ṣé wọ́n ṣe dáadáa débi wípé wọ́n wàá fẹ́ promote wọn láti level alága sí level rep. Tó bá jẹ́ society tí nǹkan function dáadáa, ó yẹ kó ṣòro fáwọn méjèèjì yẹn láti máa jáde wípé àwọn tó fẹ́ du ipò míì. Kò lábẹ́ wípé society wa wà dysfunctional. Òun náà ni.
4: Kí ló tó fi yẹ kó ṣòro fún wọn láti jáde?
5: Kán jáde kán wá ta programme wọn náà.
4: Ṣàkíbọ̀ Olatunji kò ṣe dáadáa gẹ́gẹ́ bí alága kanṣu ni.
5: Ebon làwọn èèyàn sọ pé títí tó déwájú lé wọn gan báyìí kò sí gbà kó wà mọ́tò rébù.
4: Kábíyèsí. Tolúṣàdípẹ́ náà, òun náà ò pọn mọ́ rí.
5: Rí ṣèbí ìjẹta náà tún fún àwọn kan lórí inú ẹgbẹ́ wọn tó lura wọn tẹ́jẹ́ ń tọ.
4: Àwọn òun náà lù tẹ́jẹ́ ń tọ.
5: Tẹ́ ẹ bá bọ́ sórí Facebook.
4: Tolúṣàdípẹ́ ló ní kán mọ́ lu àwọn yẹn ni. Àbí kí nìyẹn ní sí pẹ̀lú performance àti rep member?
5: Ọ̀rọ̀
4: ṣé kò mú fún motion ṣé kò sponsor bill ni?
5: Ṣé rí
4: ọ̀rọ̀ kò gbé ta fún àwọn èèyàn kò sí bọ́
5: o. Ọ̀rọ̀ olóòtú èmi ti gbọ́ yín. Ṣé rí responsibility rep lábẹ́ bí nǹkan ṣe wà Nàìjíríà lè ní báyìí ní àfẹ́ni tó bá ń tan rẹ̀ nìkan ló kù. Adó Amẹ̀kí lábẹ́ òfin wípé wọ́n ní ká lọ máa ṣòfin ni àbí. Bọ̀ lábẹ́ bí nǹkan ṣe le ní Nàìjíríà lè ní rep tó bá fẹ́ ṣe dáadáa nǹkan tí ó ṣe yóò ju òfin nìkan lọ.
4: Mo dẹ̀ sọ mo ní ṣé kò sí bọ́ o ṣé kò gbé transform àwọn èèyàn mo ti sọ náà Ṣíṣàdípẹ́ ò sí bẹ́ẹ̀ ni.
5: Nǹkan tá a nídìí Olúyọ̀lé ó ju bọ́ o ló ju transformer lọ.
4: Ó yẹ rate Ṣíṣàdípẹ́ on the rate of 100.
5: Ṣé rí
4: 1/100 kílógà.
5: I am not in the position to rate out of 10 out of 100. Ẹ kàn bọ́ sígboro kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn.
4: Rate Akeem Olatunji over 100.
5: Result wọn ti wà ń tọ̀ rédíẹ̀ kan bọ́ sórí internet. A sọ̀rọ̀ àwọn social media.
4: Ṣé ìní information lọ́wọ́ ni?
5: Ani ẹ bọ́ sórí, ani mi ò sí ní position láti rí tiwọn. Ẹ̀yin gangan ẹ wò fúnra yín olóòtú. Ẹ jẹ́ sọ̀rọ̀ nípa àwọn programs wa jàre ẹ̀jọ̀ nítorí Ọlọ́run.
4: Ó yọ láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta. Ẹ sọ ìdí táwọn ará ìjọba àbílẹ̀ Olúyọ̀lé fi gbọ́dọ̀ yàn yín. Kẹ lọ sojú wọn tí wọn fi gbá Akeem Olatunji ẹgbẹ́ kan tán gbà Ṣíṣàdípẹ́ ju ẹgbẹ́ kan náà sọ pé Tokunbo ló kú táwọn tẹ̀lé. Ẹ sọ ìdí ẹ convince ará Olúyọ̀lé.
5: Ẹni ẹ ti dáhùn pípọ̀ ìwò kan tẹ ọkọjọ́ jẹ wọn èjì orí ibi táwa ti fẹ́ bẹ̀rẹ̀ àwa nìkan náà là ń sọ wípé iṣẹ́ wa ojúṣe káṣòfin nìkan lọ a fẹ́ bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ security because ọ̀rọ̀ security Olúyọ̀lé báyìí ní ìsinyìí àwọn èèyàn fẹ́ kọ bí ara sí ju bó ṣe tó ṣó dìgbà tán bá tó jéèyàn gbé lódidi bọ́ ṣe jí wọn gbé lóríire kan tó kọ bẹ̀rẹ̀ ara sí kan tó fun ní irú attention tó yẹ kó ní orí yẹn làwa ti máa bẹ̀rẹ̀ gbogbo ọ̀nà ta bá le gbà support àwọn ọlọ́pàá wa àwọn security agencies wa kò wá kí n ṣe àwọn former security agencies tá a mọ̀ nìkan àmọ̀tẹ́kùn wà nbẹ̀ àwọn vigilante wà nbẹ̀ gbà tán jẹ́ àwọn àgbẹ̀ ní last time gbogbo àwọn pípọ̀ náà ló wọnú gbó irú nǹkan wọn lọ́dẹ̀ ń gbé káàkiri bí kí àwọn mẹ́ta nu wọn gbọ́kadà káwọn yòókù fẹsẹ̀ rìn.
4: Mo ti gbọ́ yín lórí security ẹ̀sùn kan mi.
5: So ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ kejì lórí ọ̀rọ̀ empowerment empowerment ló lúyọ̀ lé wa léyìn báyìí nísìnyí díẹ̀ nínú àwọn èèyàn wa ló ń ṣiṣẹ́ ìjọba àwọn yòókù olókòwò ni wọ́n so gbogbo ọ̀nà tá a bá lè gba empower èèyàn wa soft business loans èyí tá a bá lè fún wọn lọ́fẹ̀ẹ́ á fún wọn lọ́fẹ̀ẹ́ àwọn tá a bá lè ra irinṣẹ́ fún á ra irinṣẹ́ fún wọn èyí tá a tún ṣe òun lọ̀rọ̀ àwọn ọmọléèwé ẹ kọ́ sílẹ̀ pé mo ń sọ lórí ètò láàárọ̀ ó lè wá kéré o gbogbo nǹkan tá a bá lè fi support àwọn ọmọléèwé wa in terms of bursary a ṣe kò kí n ṣiṣẹ́ rep o bó àmọ́ kí lábẹ́ bí nǹkan ṣe rí ní nàìjíríà lénìí a gbọ́dọ̀ ṣe jù yẹn lọ.
4: ṣé tí tìtò kúbo ògùn sọlá bá di rep lórí yọlé.
5: bẹẹni.
4: tí ètò ọba tó fi lè ṣe pẹkẹ bóyá táwọn ò lè lọ káwọn ẹnìkan mọlé àbọ̀jẹ́ nìkan gbé tó bá fi lè ṣẹlẹ̀ ṣé kán dìbò kan fi rìkọ́ọ̀lù yín tó rẹ sọ pé ètò ọba máa dáa tẹ́ bá fi lè di rep.
5: èmi kan mọ̀ ń sọ bẹ́ẹ̀ nǹkan tí mo sọ ni pé àwọn tó wà nídìí ètò ìdáàbòbò gbogbo support tá a bá lè fún wọn.
4: ṣé wọn fún wọn support lọwọ báyìí ni.
5: èmi sọ wípé directly látọ̀dọ̀ rep ni mo ń sọ báyìí nísìnyàn.
4: ó yẹ ẹ ti sọ̀rọ̀ ètò ààbò ẹ ti sọ̀rọ̀ empowerment.
5: so ara nǹkan tá a tún fẹ́ ṣe ń bẹ̀ yẹn a tún fẹ́ gbọ́rọ̀ IT lárugẹ lọ́dọ̀ wa coding village tech hub a kọ sínú olúyọ̀lé ń bẹ̀ yẹn níbi táwọn ọmọ wa tán ti lè kọ́ nípa IT kọ́ nípa coding kọ́ different languages kọ́ python machine learning AI a ọ̀ra ṣe ní ìwọ̀n bàbá bá ṣe lè ṣe tádé
4: ìrọ̀lẹ́ agbára. vocational training bẹ́ẹ̀ táwọn alága kanṣu gan ti kọ́ bẹ́ẹ̀.
5: irú èwo ni wọ́n kọ́ sáwọn nǹkan tí wọ́n ń kọ́ tí bó ti kúnbò a máa fún yín lápẹ̀ lóríṣiríṣi.
4: oye akérò tún kù tẹ́lẹ̀ tún ṣẹlẹ̀ àwọn tẹ́lẹ̀ tún ṣẹlẹ̀.
5: omi ṣe ń sọ pé tẹ bá tiẹ̀ ti rí flyer wa nǹkan tá a fẹ́ ṣe àkọsíbẹ̀ lódidi ni bíi tour programs ni.
4: oye ẹ̀ka
5: ó náà mo tún sọ fún yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí.
4: ẹ tí kàkó 12 ọjọ́ tí ń sáré o ọjọ́ sáré o.
5: ọ̀rọ̀ sports náà a fẹ́ ṣe sports center tó jẹ́ pé èyí táwọn ọmọ wa tó fi ń resort sọ̀rọ̀ jàǹdùkú tá a bá ṣe bíi sports village kékeré táwọn ọmọ wa ti lè lọ máa ṣe ńrọ̀lẹ́ àwọn tó bá jẹ́ pé bóyá football náà fẹ́ gbá ni o tán rí bi lọ tán rí kò tó ń train wọn àwọn tó bá jẹ́ pé athletics náà fẹ́ ṣe ni o tán rí bi lọ tán rá wọn tán rá wọn train wọn àdèmá máa ṣe tutorials lóòrèkóòrè tó yẹ pé wọn need láti sanwó wá. àwọn tó fẹ́ ṣe exam ṣe rí gbogbo nǹkan tí mo ń sọ yìí àwọn nǹkan tí mo ti dán wò pẹ̀lú owó kékeré tọ́lọ́run fi jí nǹkí mi ni. mo dẹ̀ mọ̀ wípé tí n bá débi tágbára tún ti wà jù báyìí lọ màá ṣe multiple ẹ̀. ètò ìyàwó tí mo ń sọ báyìí nísìnyí nǹkan tá a ṣe ni ètò ìyàwó ẹ láìlélẹ̀ẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá wa náà jèrè ń bẹ̀. àwọn ọlọ́kadà àwọn onímọ̀rọ̀ wa báyìí
4: nísìnyí
5: àwọn onímọ̀rọ̀ wa báyìí nísìnyí ọjọ́ mẹ́ta yìí gbogbo wọn la fún ní ọ̀ìlà àwọn ta lè fún lépo àfún lépo ó tiẹ̀ nǹkan tó tẹ̀ tó wá ṣe ń lànà bẹ̀ ni kí bánà ta lè mẹ́yìn àwọn mọ̀rọ̀ wa wa àwọn jàǹdùkú kan náà tán bẹ̀rẹ̀ sí yá káàkiri.
4: kí lẹ ṣe fún ọ.
5: because wọ́n rí i pé orúkọ wa túbọ̀ ń gbòòrò sí táwọn èèyàn ń gbórúkọ wa dáadáa wípé gbogbo bánà tọ́pẹ́ ní ilé yìí ti zina faces.
4: ìwà òkú wọn feel threatened.
5: of course.
4: ẹnìkan sọ pé it's like this guy has been the only person engaging the electorate and not the party leaders. I mean this to Kumbo Ogunsola. Please ask him what the plans he has for the Junction Boys and also the health care center. Junction Boys ti ẹni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń pa àwọn area boys
5: ni
4: ló jẹ́ rántí tẹ́ni kọ́ tí mo fi lọ́ọ́ ká.
5: amọ́ra wà.
4: sáwọn ọmọ gbòòrò sí wọn ń bá yín fa wàhálà sí wọn láìkí yín ni.
5: náà kò kí ń ṣàwọn ọmọ gbòòrò ń bá wa fa wàhálà àwọn kọ̀ọ̀kan táwọn kan fẹ́ máa lò láti máa ṣiṣẹ́ bí. because àwọn ọmọ gbòòrò tẹ̀ ń sọ yìí àwọn tá a mọ́ra wa dáadáa tá a dẹ̀ ń ṣe dáadáa síra wa.
4: ṣé tẹ bá ń kọjá títí wọn máa hélì yín pé tòkún bọ tí a tún á lè.
5: iṣẹ́ rí nǹkan tá a fẹ́ ṣe tó bá jẹ́ mara náà fẹ́ máa wà á ràn wọ́n lọ́wọ́ láti àmọ̀ kí mara kan báyìí nísìnyí.
4: ṣe ní street credibility.
5: bẹ́ẹ̀ni.
4: ṣé ẹ lè rìn ní gbogbo títí olúwẹ̀ táwọn ìgboro mọ̀ hélì yẹn sọ.
5: àṣẹṣẹ rìn ni kò sọ mọ̀ pé nínú àwọn tá à ń díje èmi náà ni mo nífẹ̀ẹ́ àwọn nínú jù èmi náà nìkan náà èmi náà kò kèmi ò kí ń ṣe tó máa sọ pé ẹlọ́nà yàn kan wá tèmi ni wíkí bí ó ṣe máa dáa fáwọn náà ó láwọn onímọ̀ràn tá a bá ṣe
4: ìpàdé lẹ́jọ́ mẹ́ta
5: ó láwọn onímọ̀ràn kọ́ntà jọ ṣe ṣèpàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a mọ̀ wípé ibi tán ti ń gba márùn àwọn 6.5 million náà ń gbà á èmi dẹ̀ mọ̀ pé tèmi òtòkùn ògúnṣọlá bá máa gbé márùn wọlé o mo lè gbé wọlé ní 2.8 million so lábẹ́ ìjọba tiwa èyí tá a fẹ́ máa ṣe ní oní 6.5 million yẹn àyẹ̀kẹ́ òkè 2.8 million tá a bá gbé wọlé náà ni a gbé fún wọn nǹkan tó kọyàn láti ṣe fún wa ni pé kọ́mú gàrà ń tọ̀ wá.
4: Ọ̀dà káàtún tó lọ polówó ọ̀dà
5: ṣé
4: ẹ̀rọ wípé ẹgbẹ́ òṣèlú ADC tẹ̀ wá
5: yìí
4: ó lè ṣe àkùdé fún àti jáwé olúborí yín torí wípé béèyàn bá fẹ́ rìnrìn àjò ọkọ̀ tẹ̀yìn ó wọ̀ sí pàtàkì o ọkọ̀ tẹ̀ sì wà nú ẹ̀ ní ADC ṣe sì mọ̀ pé ẹgbẹ́ APC òun ti fọ̀ gbàgbà gbalẹ̀ APM àwọn ni wà ń jọba lọ́wọ́ lọ́ba yìí APC ń jọba òkè APM lọ́wọ́ ń jọba state ADC ò tẹ̀ sí ń jọba mi kankan lọ́yọ̀ state àti federal bó lẹ̀ sí rò pé ṣe lè ṣe àtìkù tẹ̀ sì tún bá tò yìí serial lusa ní intima lulẹ̀ láti ẹjọ́ tí ń kàn tó ti lulẹ̀ lulẹ̀ lulẹ̀ wọ́n sì sọ pé fọwọ́ ẹ̀rẹ̀ hàn mí kí n lè mọ̀ ròyìn ẹ̀tọ́ jẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe lọ bá àtìkù tò yìí ṣé ìlú ilẹ̀ àtìkù sí òní ìrìn báyìí.
5: Ẹ ṣe fún béèrè yẹn ẹgbẹ́ méjì tó jẹ́ national party tó wà Nàìjíríà lénìí ìyẹn ADC number one APC number two gbogbo ẹgbẹ́ yòókù tẹ́ ẹ bá rí ìpàdé àdúgbò ni. Bẹ́ẹ̀ni mi ò gbọ́ anybody o ẹgbẹ́ méjì ló wà ní Nàìjíríà tó jẹ́ national party Nàìjíríà lénìí ADC àti APC ẹgbẹ́ yòókù tẹ́ ẹ ń gbọ́ pa wọ́n yẹn ìpàdé ìpàdé landlord association ni o community development association bẹ́ẹ̀ ló ṣe rí.
4: Kàbíyèsí.
5: So lọ ní ọjọ́ tó máa fẹ́ dìbò ààrẹ káàkiri Nàìjíríà èèyàn méjì ló máa wà lọ́kàn àwọn èèyàn. Bọ́lá Tinubu tó sepo di 1400 Àtàtíkù tí ó sepo di at least 700-800 ó kéré tán.
4: Ẹ̀ẹ́dà subsidy padà.
5: O ti sọ pé subsidy production subsidy Àtàtíkù fẹ́ mú wá èmi náà dẹ̀ support lára àwọn tí ó dìbò fún.
4: Ẹ fọwọ́ sí
5: pé àwọn tó bá fọwọ́ sí kẹ́ ẹ sọ àì.
4: Kí subsidy ó padà.
5: Production subsidy wípé production subsidy nǹkan tó mì ní wípé ibi tán ti ń wa epo yẹn gangan náà ti máa subsidize ẹ kò kí ń ṣe nídìí àmù tán ti ń tà á.
4: Ọ̀dà ẹja polówó ọjà ẹ̀yin aráalé ẹ mọ kọ́mẹ̀ntì lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn.
5: Ibi tá ti kú ti yàtọ̀ sí wọn nìyẹn.
4: Ẹ kú kàlẹ́ lẹ́mbẹ̀.
3: Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣáta ṣàkátá pàrà làásín tọ́.
2: Splash FM 105.5.
6: Olúyọlé pípọ̀ ẹni tí a fẹ́ náà dé o.
7: Ó ya ẹ̀yin ará Olúyọlé Federal Constituency.
8: Àkókò gan-an rèé.
7: Láti yan aṣojú tó dáa tí yóò lọ sojú wa.
8: Nílé ìgbìmọ̀ aṣòfin ní Àbújá.
7: Ọ̀rọ̀ à ń lọ sojú. Kì í ṣe pé kákan yẹn nìkan bẹ́ẹ̀ tí ó lọ́ọ́ máa fìgbà gbogbo kàwé ìròyìn.
8: Ẹ̀jẹ̀ ká dìde ká parapọ̀.
7: Ká yan Tokunbo Ogunsọlá.
8: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ó lọ sojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀.
7: Fún ẹkùn ìdìbò Olúyọlé Federal Constituency.
8: Fún ìdàgbàsókè Olúyọlé Federal Constituency ní o.
7: Ẹ̀ka ètò ẹ̀kọ́.
8: Ẹ̀ka ìpèsè iṣẹ́.
7: Ẹ̀ka ìrónilágbára.
8: Ẹ̀ka ọ̀nà ṣíṣe.
7: Àti láti dábàá tí ó mú ìrọ̀rùn bá mẹ̀kúnnù.
8: Alómilámù ni
7: Tokunbo Ogunsọlá.
8: Àwọn èrò rẹ̀ yóò délé tí ó wúlò fún àwọn aláìní.
7: Tokunbo ọmọ ibi tí bàbá ti ń ta wálẹ́sẹ̀.
8: Tokunbo ti dé o láti inú ẹgbẹ́ òṣèlú ti
7: African Democratic Congress ADC.
8: Fún

0: Nescafe, make your world.
1: All your left people.
2: Ẹni ti a fẹ́ náà dé o. Ó yá ẹ̀yin ará constituency. Àkókò gan re. Láti yan aṣojú tó dáa tí yóò lọ sojú wa. Nílé ìgbìmọ̀ aṣòfin ní Abuja. Ọ̀rọ̀ à ń lọ sojú. Kìí ṣe pé kákan yẹn nìkan bẹ̀ tí ó lọ mọ fìgbà gbogbo kàwé ìròyìn. Ẹ̀jẹ̀ ká dìde ká parapọ̀. Ká yan Tokunbo Ogunsọlá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ó lọ sojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀. Fún ẹkùn ìdìbò Olúyọ̀lé Federal Constituency. Fún ìdàgbàsókè Olúyọ̀lé Federal Constituency ní o. Ní ẹ̀ka ètò ẹ̀kọ́. Ẹ̀ka ìpèsè iṣẹ́. Ẹ̀ka ìrónilágbára. Ní ẹ̀ka ọ̀nà ṣíṣe. Láti dábàá tí ó mú ìrọ̀rùn bá mẹ̀kúnnù. Alómilámù ni Tokunbo Ogunsọlá. Àwọn èrò rẹ̀ yóò délé tí ó wúlò fún àwọn aláìní. Tokunbo ọmọ ibi tí bàbá gbé ń ta wá lẹ́sẹ̀. Tokunbo ti dé o láti inú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC. Fún Olúyọ̀lé Federal Constituency. Ẹ jẹ́ ká yan ọmọ inú ọgbà tí ò ní jù sí yọ. Tokunbo Ogunsọlá ọmọ inú ọgbà ni.
3: Tokunbo ń bọ̀.
2: Dìbò fún Tokunbo Ogunsọlá. Dìbò fún ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress. Fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí lápapọ̀ ni o.

0: ọjọ́ láti yìí lọ́nà oṣù rírẹ̀ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀ ṣe tó ń fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkọ́kọ́ tí ẹ bá wí ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàṣí o má dúró márosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín ìtìrẹ nínú ẹ báwo ni gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀sìn friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà owó látún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí ilágelú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. ọjọ́ state gaming board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. nínú ẹ bá wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dì mí lọ ní àtúntún ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.
1: Pẹ̀lú Show the Light tún bẹ̀ ni Salvation Army Road ìmọ̀lẹ̀ dé. Show the Light àwọn olùjúlówó alágbàtà AIA Inverters Batteries and Panels Velocity Inverters and Batteries àwọn tún la alágbàtà Jenko and Long High Quality Solar Panels bákan náà rẹ̀ tún lè rí gbogbo àwọn olùjúlówó Solar Batteries Inverters pẹ̀lú panel lọ́dọ̀ wa àtúngbà àwọn àkàṣeṣẹ́ tó ní ṣe pẹ̀lú solar láwọn ìlú ńláńlá wa gbogbo ìgbèríko Street Light tún tàwọn project tí ò tẹ̀lé 1.5 megawatt.
2: Yes, so now we be mega distributor of AIA and Velocity Inverter Batteries and Panel distributors of Jenko and Long quality solar panel. We also distribute other brands of high quality solar batteries, inverters and panels, rural, factory and house solar projects up to 1.5 megawatts including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road beside Keto Filling Station, Ekotedo and opposite Baptist Bookshop, Okebola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8

0: When it comes to 99.9% hygiene, you can be sure with 2Sure. Manufactured by Summit Household Solutions Limited, the 2Sure range is available nationwide.
1: Be sure with 2Sure.
2: Tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ilẹ̀ gbá àìmọ̀ṣẹ́ ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ dúdú fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dídùn dọ́ọ̀lù ẹ̀ káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí lágelú fm *347 *1004 *2# ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kashie.ng ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ nínú ẹ bá wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dìmìlọ ní àtúntún ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀
3: nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní Sanlam Alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i Sanlam Alliance, big ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.

0: yìí kí yín orúkọ ẹ káàbọ̀ sórí ètò kìbàdàn nìkanì ọmọlúàbí splash 105.5 FM ṣàlàáfíà ni mo bá yín ọdẹ odùn bí gẹgẹ bí àwa náà ṣe wà ń bí mò ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí tẹmílájà lóko lórúkọ mi o ètò kìbàdàn náà rèé tẹ bá ń gbọ ẹ bá ń gbọ mọ òkè lantí lantí mi ò gbọ lantí lantí ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí tọ níjẹjọ ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa ọ̀jọ̀gbọ́n David Adesanji Adejumọ tí wọ́n jẹ́ ajírọ́ba tilẹ̀ Ìbàdàn òun náà ni à ń bá lọ lọ́wọ́ kó tó di wípé àsìkò oko wa ń papamọ́ra ẹ̀yìn náà sì mọ̀ wípé pẹ̀lú ọjọ́ orí wọn àti àwọn ìrírí onírúurú eléyìí tí wọ́n ti ní irú àsìkò bá wọn kò lè gbà wá ìdí rèé o tàfi sọ wípé abala kejì rẹ̀ ẹ láǹfààní láti gbọ́ lónìí inú mi sì dùn torí mo mọ̀ pé ẹ ti wá nǹkan fìdílé láti tún gbọ́ apá kejì ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa lónìí yìí ẹ gbọ́ ipa ribiribi eléyìí tí wọ́n kó sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ nígbà tí wọ́n wà ní àjọ subeb àti àwọn ipò míì eléyìí tí wọ́n dì mú nípa ti òṣèlú ńkọ́ kí làwọn nǹkan tí wọ́n ṣe kí ló dé tí wọ́n ṣe gbé àpótí ìdìbò ẹgbẹ́ òṣèlú wo gangan ni wọ́n ń ṣe lọ́wọ́ lásìkò tá a wà yìí gbogbo ẹ̀ náà lẹ́ láǹfààní láti gbọ́ lónìí lábala kejì ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn ẹ wá wà nǹkan fìdílé dáadáa káàjọ gbọ́ orin yìí nígbà tá a bá padà dé àárín gbogbo apá kejì ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa ọ̀jọ̀gbọ́n David Adesanji Adejumọ òun náà ni a bọ̀ sí ṣùgbọ́n mo fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ̀yin ara ilé wípé nínú oṣù kẹwàá yìí òun náà ni ètò kìbàdàn yóò pé ọdún mẹ́wàá tá a ti bẹ̀rẹ̀ kí wá ni àwọn nǹkan náà tẹ fẹ́ ká mú wá sí oko ìrántí yín ǹjẹ́ yìí ti ẹ̀ ní ẹnìkan tó jẹ́ wípé ẹ gbádùn ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ tó wù yín ká tún mu wá ẹ pè mí sórí 09032846234 ẹ jẹ́ ká jọ jíròrò tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa tẹmílájà àlòkò òun lorúkọ mi ẹ máa bá wa kalọ̀ ókè ìbàdàn lẹ́tọ̀ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM.
1: Okay, badam.

apata ayeraye ibi ṣade wa. Ìwọ́n ni afọ́pẹ́ àti ìfún ní alẹ́ tìní kábíyèsí rẹ̀ lẹ́dùmarè.

Ọlọ́run kìkì dá agbára, kìkì dá ògo, kìkì dá ẹ̀yìn. Àpáta ayérayé ibi ìsáde wa. Mo fi ọpẹ́, mo fi ògo, mo fi ẹ̀yìn fún orúkọ rẹ. Ìwọ tó mú mi lọ láyọ̀ àti àlàáfíà. Àti gbogbo àwọn olólùfẹ́ ètò àti ìkànnì yìí. Mo tún mú wa padà láti gbọ́ ètò lálẹ́ tèní. Ọ̀pọ̀lọpọ̀ ti kú, àwọn kan ti sùn nínú Olúwa. Ṣùgbọ́n ó wu ìwọ Ọlọ́run ọba mi òkè ló fi mú wa wà láyé tuntun wà láàyè. Nítorí náà mo fọpẹ́ mo fi ìforúkọ rẹ o. Torí tí o ṣeun, torí tí àna ẹ̀rọ láláyé. Ìbá Ọlọ́run ọba mi ìbẹ̀yìn èèyàn. Ìbá wòlíì, ìbá àfà, ìbá ẹlẹ́sìn àbáláyé, ìbá ọmọ kú ayé, ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ìbá yín lálẹ́ tèní. Ìbá Kọ́ládé Àlàbí ọmọọba Tólòdé Òṣogbo. Ayé àkókò nà kí. Ajímọ tábà ògùn. Jègbìnì bí àtẹ̀kùn. Ìṣedé lọ́jọ́ ti fi ń wù mí ọmọọba ni ti ń gbélé ti ń ṣe bí ọba. Ajagun ọmọ fi tìbọn ṣe àyà kókókókókókó sùn nígbà òtẹ̀. Ẹ̀ka alẹ́ bàbá. Lóko bàbá mi kábíyèsí ọba Adébáyọ̀ Àkàndé. Bàbá kẹpẹ́ fún wa àgbáyé kọ́dalẹ́ kẹ́ẹ̀dàgbà bíi aráàárọ̀. Lóko Láwùwo tí wọ́n jẹ́ gíwa iléeṣẹ́ yìí. Akínọlá Akínakín olóòtú ètò yìí. Ọ̀túnba Isaac Adéyinka ló kọ́ mi. Èmi lọ́mọ mòró àtètè kan tábà ń tilé ìfẹ́ bọ̀. Mo tún ti dé lálẹ́ tèní nìyẹn o. Ìrírí ń bẹ tánà àtẹ́gùn. Lálẹ́ tèní. Owó, owó, owó, owó. Ọlọ́run ọba mi òkè kó mọ́ fowó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa àti ìlàkàkà wa nínú ayé. Ọlọ́run kó jọ ọ́ nínú àánú rẹ̀ kó mọ́ fowó gbẹ̀yìn nínú ìṣesí àti ìwà wa láyé. Owó jẹ́ nǹkan pàtàkì láyé. Bí èèyàn bá wà nù mọ̀lẹ́bí bí ò bá sówó tó ń jẹ́ nǹkan kan o. Tó bá pe kọ́ọ̀lù àwọn òbí ẹ̀ tàbá àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí ò bá sì tì í lówó lọ́wọ́ mà ò ní gbé. Torí wọ́n ti kà á sí pé kò jẹ́ nǹkan kan nù. Ṣùgbọ́n tó lọ́wọ́ ọba mi bá sọ̀kalẹ̀ wá. Bí orin Tọ́pẹ́ Àlàbí. Lọ́jọ́ tó dé, lọ́jọ́ tó dé, lọ́jọ́ tó dé o, olùgbàlà láyé mi létò. Lọ́jọ́ tó dé o, olùgbàlà láyé mi létò. Tọ́lọ́run ọba mi bá sọ̀kalẹ̀ wá sínú ayé rẹ̀, ìgbé ayé rẹ̀ ó yàtọ̀. Àwọn èèyàn tí wọ́n ti ń ṣátá rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò wà dẹni tí wọ́n ń pè sìn láyé. Yóò di àpèsìn ọ̀la. Àpèsìn ọ̀la.
kò sí tí ò lè jẹ́ láyé o. Ọlọ́run ọba mi òkè arínúròde olùmọ̀ràn ọkàn kó ṣe tèmi àti tiẹ lólóríire láyé ká tó jáde láyé. Béèyàn bá ṣe a máa ran ọmọ o, wà láì tàláì a máa ran ọmọ, ṣùgbọ́n ọmọ bàbá ò lè rù tí kọ́mọ tó rù sẹ́pẹ́. Làwọn míì fi máa ń dá bí ọgbọ́n wípé nínú ìrìn àjò àwọn láyé káwọn yí ẹlé aláàfáà wò, nínú ìrìn àjò àwọn láyé káwọn yí ẹlé aláwo wò, bóyá yóò tètè bọ́ sójú ẹ̀. Nínú ìrìn àjò àwọn láyé wọ́n ti sọ white garment, wọ́n ti sọ di ilé kíní mọ́ àwọn míì lọ́wọ́, bóyá kérúbù ni o, bóyá sẹ̀lẹ̀ ni o. Wọ́n níṣẹ́ sẹ̀lẹ̀ náà dá ẹlòmíràn iṣẹ́ kérúbù náà tún dá o. Wọ́n ló lọ́wọ́ ọba mi ọkọ̀ ajò láyé, nítorí ìdí ẹ̀ ló kálukú fi ń jáde, ṣùgbọ́n kọ́lọ̀ mọ́jà jáde lékún lọ́wọ́. Ẹ mọ́ jìnrìn láyé o, ẹ mọ́ jìnrìn ẹ mọ́ sì rìnrìn òru láyé tẹ́ ẹ wà yìí o. Kọ́lọ́wọ́n ọba mi kọ́ sọ gbogbo wa. Níbo là ń lọ lálẹ́ tẹ̀ní? Ibi à ń lọ lálẹ́ tẹ̀ní náà ò jìnà ibi tí mò ń yà lọ́pọ̀ jù, kí gbogbo wa ká lè mọ ìdí àti àwọn nǹkan kan tí mo fẹ́ mú jáde lálẹ́ tẹ̀ní.

0: Ọlọ́run mọ ìgbà àti àkókò. Toníkàlùkù dìde nílé ayé. Ọlọ́run mọ ìgbà àti àkókò. Toníkàlùkù jẹ́ èèyàn lókè èèpẹ̀. Ìgbà rẹ̀ ń hàn mọ́. Ìgbà tèmi náà kò sẹ́nikẹ́ni tó mọ̀. Àfọlọ́run ọba mi òkè láyé. Ó lè sọ dídá èèyàn nílé ayé. Àti rí prọfẹ́sọ̀ tí ò kọ́lé tí ò ralẹ̀ tí ò ra mọ́tò. Àti rí prọfẹ́sọ̀ tí ò mọ òkúta kan lérí òkúta kan láyé tó fi jáde láyé. A sì rẹni tí ì ṣe prọfẹ́sọ̀ tí ò kàn tiẹ̀ fìdí ìgòkà ó. Ilé ẹ̀ ti fẹ́ lé ní mẹ́wàá. Tí ń kọ́lé kiri bí ẹyẹ tí ń fi rẹ́ǹtì. Kò sí tí ò lè ṣẹlẹ̀ nílé ayé. Ló dífá fún ọkọ àti ìyàwó. Ọbímọ márùn-ún ọmọ márùn-ún tán méjì jí sì jọ bí. Kò sówó láti tọ́jú wọn. Àwọn ti rò ó wípé inú òsì àti àdánù làwọn wà. Ilé tí wọ́n ń gbé ilé baba ńlá baba wọn ni. Ṣùgbọ́n àwọn ọmọ yẹn wọ́n jáde ìwé mẹ́wàá. Ó tó di pé wọn ò lọ mọ́. Ibi mo déhun ẹ mọ́ gbàgbé ibẹ̀. Ìṣẹ̀lẹ̀ tá a parí ni kì í ṣe ìṣẹ̀lẹ̀ tó pọ̀ tó sì gùn rárá. Ṣùgbọ́n kò sẹ́nikẹ́ni tó mórí olówó kò sẹ́ni tó mórí ọlọ́là lọ́la o. Ẹjẹ́ ń lọ polówó ọjà tí má tẹ̀ka polówó ọjà dé. Adéyinka ká wá tẹ̀síwájú.
1: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
2: Wait, Dita finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
3: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
4: Ọjọ́ iwájú pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wà láò nípẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bóyá ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
5: God power don't land for Ibadan City. Deliverance, healing, salvation, plus including total transformation in Jesus' name. For His glory evangelistic ministries, join hand with all the churches of Ibadan. They bring Jesus Ibadan City Mega Crusade. Feature evangelist Rob Welch, Oga Patapata for His glory evangelistic ministries. Other minister, Archbishop Francis Waleoke, Bishop TV Adelako, Reverend Dr. Elisha Ogundia, Reverend Samson Ajetomobi, Music, Lillian Energy, Esther Bekele, Belumi Debra, Boys Olorun plus the Dentist. Date now Wednesday, 4th to Sunday, 8th November 2026. Time now 4:30 p.m. daily. Venue, Obafemi Awolowo Stadium, Ibadan. Free transportation, free food, plus including free medical checkup and treatment. For more information, 0803-579-4064 or check for isgloryme.org and all our social media handle. Come meet Jesus, the miracle worker.
6: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ire gbá oṣù rí ire gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ṣe tó ń fún ni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nùsù kẹwàá yìí.
7: Láti abala ọkọ ti ẹgbẹ́ wí ní gàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ pé bá-tù-bá.
6: Lélẹ̀ ìtókún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmìlọ ní àtúntò. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
8: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
9: Tẹ́ ẹ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ẹ má rò káwọn ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn. Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
10: splash.
9: Aminat Adetun Badmus Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni nífàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣeré gidi.
11: Splash FM 105.5.

0: káàbọ̀ padà gbogbo olólùfẹ́ ètò yìí. Àwọn òbí àwọn ọmọ yìí wọ́n ń fomijé fúrúgbìn. Jọ jíjẹ ń jọ àìríjẹ. Ó sọ fún àwọn ọmọ yìí wípé ilé ẹ̀kọ́ yunifásitì tàbí polytechnic lójú wọn ló dàbí ba pé èèyàn ń lọ sílùú Amẹ́ríkà. Bíi Amẹ́ríkà lórí lójú wọn tàbí bí ìgbà pé èèyàn ń lọ sílùú ọ̀run téèyàn fẹ́ jáde láyé. Àá mọyì owó ribiribi téèyàn máa san bẹ́ẹ̀ ni. Bí wọ́n ti ń ṣe nà wá ní ẹ̀yìn ọmọ yìí tí ẹ bá ti jáde secondary school wọ́n kálukú lọ kọ́ṣẹ́ ẹ lọ wáṣẹ́ tẹ́ kọ́. Àwọn kan kọ́ṣẹ́ carpenter, àwọn kan kọ́ṣẹ́ bricklayer, kan kọ́ṣẹ́ hairdresser. Kan tó kéré jù nínú wọn ló sọ fún wa pé ohun ọ̀kọ́ṣẹ́ o iṣẹ́ ò sí lọ́rọ̀ tun ìwé lòun fẹ́ kà tóun ọba sì kàwé òun kù nílé wọ́n mọ̀ bọ̀ ńbàdàn. Ìbàdàn jẹ́ ìlú tó tóbi ńlá lórílẹ̀‐èdè Áfíríkà. Àtọmọdé àtàgbà àtàlejò àtónílé ní ń gbé Ìbàdàn. Ọmọ yìí kú nílùú wọn ó wá sí Ìbàdàn. Nígbà ó dé Ìbàdàn kò mọ ọ̀nà kankan kò mọ nkankan abẹ́ bíríjì ló kọ́kọ́ dé sí ní Wòròd. Ilẹ̀ tó mọ́ wọ́n ti gba gbogbo nǹkan ara rẹ̀ pátá. Wọ́n wò ó kejì ó bá ẹnìkan sọ̀rọ̀ nù wọn. Jọ jẹ́ kó òun ó sùn tí ọ ìyà báyìí lọ jẹun nílé ìyà báyìí lọ jẹun nílé tóun fi máa wá sí Ìbàdàn kọjọ títí ọ̀sẹ̀ kan kó sàánù. Ẹni ọ̀dà náà kò sí wàhálà ó fòun lówó ó ní à gbogbo tó wà lọ́wọ́ wọn ti gbá o ṣùgbọ́n tó wọn jẹ gan ọ̀ mọ́. Níbo dàárọ̀ ọjọ́ kejì ẹ bèrè lọ́wọ́ àwọn yẹn pé níbo ni àwọn new site wà ń bí. Wọ́n ní à ń bẹ lọ́nà olódò new site ń bẹ lọ́nà olódò àwọn new site wà lọ́nà Adégbàyí mọ́nà kíní àwọn níṣẹ́ tí wà lọ́nà ọ̀nà Sókà àwọn sí níṣẹ́ tí wà lọ́nà ọ̀nà Àpáta lọ́hùn-ún. Wọ́n káàkiri bó ṣe rí bì kánu tí wọ́n ń ṣiṣẹ́ bírí sopé ń bẹ̀. Ó ṣiṣẹ́ bírí sopé ọ̀sẹ̀ kan ṣùgbọ́n lójú ọ̀nà tí ń lọ lórí àwọn oníkáwọ̀ọ̀ṣì kan bẹ̀. Káwọ̀ọ̀ṣì rèé ó yabẹ̀ ẹjọ́ ṣé mo lè máa ṣiṣẹ́ kí n máa fọ mọ́tò ń bí. Àwọn ẹni tí ó máa fọ mọ́tò náà lóòótọ́ ṣùgbọ́n àmọ́ bí ṣó ṣe dáadáa olóhùn ó ṣe dáadáa ṣó ṣe dáadáa olóhùn ó ṣe dáadáa. Tó bá ti ṣe dáadáa yí báyìí lọ́mọ dìlífà ó ní à ohun ọmọ bóyá àwọn mọ́tò ọ wà bóyá àwọn ò ní wà ṣùgbọ́n lọ́wọ́ jẹ́ kán wáyé tó ń bá ti pa wọ́n mọ̀ fìjíṣẹ́ fún yín wọ́n mọ̀ fìjíṣẹ́ nọ́mbà sílẹ̀ ni ọba lọ bíbélì sọpẹ́ mọ́ lọ́sẹ̀ kejì ni bá ń dúró sí ibi tí títí ń fọ mọ́tò. Nígbò dọjọ́ kejì sọ fún màyẹn pé òun ò níbi tó òun ó sùn ọmọ aláìní ìyá aláìní bàbá lòun ò ìlú báyìí lòun ti wá won si mo yan badan won mo ko tun ba ti de badan ti o ba ti so le yo rowo yo rise yo si ne lari yo kere okodele mama e lo ba mu sise ba ga ba ni da na mi ngo mori ngo se kaka kokoro bi tan keru so le ma sun be na only sun be na ma fun kokoro be lo ba di pe nsun be yen ni wa n fomoto ni n lewo n fomoto n lewo n fomoto n lewo ngbe ope ori ile kan egbe titi na lo wa omi wa legbe re oni a o si fe ejo se le yonda kini fun ko won ma sanwo lososu won ni a odun la won fe se o awon fi list ni o yi bayi lodun ni ba se kawo sin die die ni ba se kawo sin die die ngbo pari re tan wa so foga wi pe fẹ ma lo on fẹ pada se ogenia ma pada ma se wa ma seyin kini kan wa ni ko on kuku soro ifun yin o nti ni kawo si to nbayi o nti ni to nbayi o fẹ lo mojuto ogenia lati gba to ti debi nto n se si ti awon lorun nto sele ni pe wa yan sibe n ko si ma dunbi na ja si ba on o fẹ fi o kale gari ofile one run mejeji together aye toto kan be o ti o wa sele ni wipe ene kan gbe moto wa o gbe moto wa owo wa nu moto passport e wa nbe gbogbo ẹ wà nbẹ kankan wà nbẹ bẹẹ ni ọmọ pé inú mọtò yẹn gangan ni gbogbo nǹkan yìí wà ìgbà tó wọn à ń fọ mọtò tí ń fọ mọtò tí ń fọ mọtò ó wá rí passport ẹ ó rí gbogbo ẹ ó rí everything ó rí gbogbo nǹkan pátápátá ó wá secure rẹ ènìyàn wàá gbé mọtò lọjọ kìíní kò wá gbé mọtò lọjọ kejì kò wá gbé mọtò lọjọ kẹta kò sì mọ bí ó ṣe pé ó ń tọ ọhún. Ti entoni moto wa gbe moto ko ba bo wa ni oro yi se je omo yin ko nbo lo lo so ti close ni kilo se kini kan ba kini mo fi kokoro moto mi si nbo lo fi kini kan ngba to wa de o na ti gbagbe ko gbe eru tori ninu moto ko gbe fun jagun labi lo ngbo pe to to nto n se tan tin to fe travel ise ku se o so pan yan won wa passport atowo atowo owo ati passport e nwa ko mo bo se se mo o wa titi ko ri Adeyinka mewa nsele ogun atogba nsele loke epe enwa kori o bomije sokan re pe nbo lo nwa fowo isi o nbo lo nfi passport isi nbo lo nse rin nbo lo nsise ha eniyan sa wa nu pororo okan ọjọ́ òtọ́jọ́ oṣù tó sù ó tún bí oṣù bíi méjì mẹ́ta ẹni yẹn tún gbé mọ́tò yẹn wá ó wá fẹ́ fọ́nà lọ́wọ́ rí mọ́tò pé kíní báyìí wà ń bẹ̀ nkankan báyìí ló wá lọ bá máa yẹn pé nígbà tẹ́ gbé mọ́tò báyìí wá òun kó nǹkan kankan nígbà tó òun fọ àwọn mọ́tò yìí òun kó nǹkan kan òun kò pamọ́ òun sì ti gbàgbé kóun kò fún yín nigba ti ten lo bo be se kanju be se se gbogbo e lo ba lo nu le lo ba lo gbe bag na wa ohun okukuma wi pe ya owo nla lowo to nko o ti gbagbe gan pe ohun ko nkan kan pa mo lo ba lo be o gbe bag yen fokunrin okunrin yen fe bo ekun pe ha ha ha on ti wa kini koda gan ilu oba lo eko ohun o wa bayi ohun o si riwe yi ohun o ri kini o to ba kan ti e jowo o kan ti e o san sugbon iwe yi o se pataki ko ohun o mo dani ha ha lo ba lo ngba to kunrin nlo to dele mo ro po salaye fa awon iyawo ati gbogbo e okunrin wa ni awon po nbi atamo tan ba won fo moto ati kan ma se lo wo nu moto kan ba de won na rowo won le ma kowo le lo n se ko awon iwe to n ri pe iwe irinna ilu oba re owo si ni ko won ko pamo te ba de ko won ko fun pada mo sa so okunrin yen travel mo travel to pada de orilede Nigeria omo yen ti nrewo o ti nrewo o ti nrewo o ti nrewo o si feyawo o feyawo ko se kankan o si sa ko nilu won pe mi won e ba lowo niran awon e ko nlowo si won e ba se kawe niran awon e ko won kawe gba yen ile eko giga kan be ni pinle osun gba na awon eyan so pe awon se patambe won se kini kan be wo na le se o le se wa o le seyin o le se ko wa ba sasun o gba form na won kawe ntun o awon egbon re won ti n feyawo won si moju to se won egbon re na ti loko o ti moju to se won gbogbo won ti n da sugbon omo yi o ti se nkan kan pa to fi kawe tan to se gbogbo e tan ko to di pe olorun oba mi wa jogun iyawo fun sugbon ko to feyawo ohun owo ti wa lowo re ma yen de oni atijo to ti kowe moto yi fun atowo owo yi lo je ko won o ri oro yi ro wi pe ki se ko fe na owo yi to ba na to ba ti fi lo yan bi meji meta merin mo ti salaye fun bi to ti se owo yi o le fi oro owo yi lo eyan meta merin kan mo mo bi ti tan ti bo se sugbon o ko pamọ de ohun a je pe omo daadaa ni o nitori idi eyi nkan bayi ni n se fun mo n bọ na e je ki n de.
1: Pẹ̀lú Show the Light tó bẹ̀ ní Salvation Army Road ìmọ́lẹ̀ dé. Show the Light, àwọn olùjúlówó alágbàtà AIA Inverters, Batteries and Panels, Velocity Inverters and Batteries, àwọn tó lálágbàtà Chenko and Long High Quality Solar Panels. Bákan náà lẹ́tọ̀ọ́ lórí gbogbo àwọn ojúlówó.

0: Yes, sir. Yes,
1: now, with the mega distributor of AIA and Felicity Inverter, batteries and panel distributors of Jinko and Longi quality solar panel. We also distribute other brands of high quality solar batteries, inverters, and panels. Rural, factory, and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo, and opposite Baptist Bookshop, Okebola, Foweri, number 66, Okigwe Road, 0803 354-5426 or 0701 524-8351.
2: And show the light solar. Your electricity is assured.
3: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Bíralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
8: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Imagine these men with drinks. What would they be?
10: That's Gene. Rule breaker. Bold. Unforgettable. Then you have vodka. Clean cut. Sharp collar. No stress. And whiskey? A whole legacy. Smooth.
9: Interesting. What about cream?
10: That's me. Soft Life Ambassador. Every moment has to be celebrated.
9: Best. Gin. Vodka. Whiskey. Cream. Live your best life. 18 plus. Drink responsibly.
11: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí wọ́n ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́ wí ní ìgà lọ, làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá-tù-bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú FM. Ẹ̀wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
0: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
12: Hello, superstars!
13: Are you ready for the smartest showdown of the year?
12: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
13: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss our single moment.
9: Flash FM 105.5.

0: ẹni yẹn náà dé wá ṣàlàyé fún pé tó bá jẹ́ towó ni ó wù ọ́ láti ná owó yẹn ó lè sọ fún èèyàn mẹ́ta mẹ́rin tí wọ́n ti júwe ibi tí ó ti ṣẹ́wó yìí ṣùgbọ́n nítorí pé ò ṣe bẹ́ẹ̀ Jadeko. Wọ́n tòwé ìrìnà fún bó kan tẹ́ tí ṣiṣẹ́ lọ́hùn wá lọ orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn wá ṣàlẹ́gbà bàbá owó tẹ́ fi bóun pèsè owó yìí yóò dá nǹkan ṣe aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹ̀rún èèyàn ọlọ́run ọba mi rán sí mi lálẹ́ tèní aláàánú kan tí ò ní wo ìṣe àti iṣẹ́ mi ọlọ́run rán sí mi o aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹ̀lẹ́gbẹ́ èèyàn lọ wàláì tẹ̀yàn bá láìkì èèyàn láyé wọn ò ní fẹ́ kí àjẹ èèyàn nílé ayé bàbá yẹn ní kó fọkàn balẹ̀ ó gbé ó dìlú ọba ọmọ yìí dìlú ọba bí iná ń pè ní kinní kan chẹ́sì bí iná ń pè ní kinní kan wọ́n fi gbogbo ẹ̀ hàn ọ́ padà wálé dídí tí ó dé ibi tí tí ń sanwó lọ́dọọdún ó sọ fún wa pé ẹ wò ó ẹ jẹ́ kó òun kúkú ra lẹ̀ yìí.
1: ẹni tó ń lọ sàgbọ́n ó lè sọ bí àjọ ṣe máa rí.
0: ọ̀rọ̀ alẹ̀ yẹn ó wá tún ṣe ìṣe tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣe àwọn alákọ̀wé àárọ̀ oko ni ó wá ṣe é.
1: ẹni tó ń
0: lọ ó ṣe káwọ̀ sí i o.
1: ṣe máa rí.
0: ó múnú ẹ̀dọ̀ àwọn olówó àwọn alákọ̀wé náà wá ń wá bẹ̀. lójúmọ́ kan àtàn ò lè mọ́ gbọ́rẹ̀ tiẹ̀ kò sí kọ́mọ́ rí èèyàn bíi mẹ́rin márùn-ún táwọn àwòfọ mọ́tò tó jọlówó ńlá tí ó gbowó lọ́wọ́ wọn láti bẹ̀ ẹni ẹ ní òun fún nílẹ̀ kan ó bò nílẹ̀ láti bẹ̀ lọ ọ̀rọ̀ à ń dìvẹ́lọ́pù ẹ̀ ṣùgbọ́n wá dijọ́ kan ọkàn rẹ̀ fa lé ọkàn rẹ̀ fa ilé ọkàn rẹ̀ fa ìlú wọn ó fẹ́ lọ ìlú wọn. mo ṣe ń sọ pé olówó kan láàrin òtòsí mẹ́fà tí o bá ń pe àwọn mọ̀lẹ́bí ẹ tí wọn ò bá dá olóhùn owó ò tí ì sí lọ́wọ́ rẹ ni o ṣùgbọ́n tó o bá ń pè wọ́n tó ń gbé ṣàṣàṣà tó ń gbé màmàmà owó ti dọ́wọ́ rẹ ni ọlọ́run mọ̀ jẹ́ kówó kó ṣe tèèyàn tì láyé èmi fẹ́ ẹ lè sọ pé ẹni tí ò bá lówó ń rò pé èèyàn lè wọ ìjọba ọlọ́run o
1: ìwé
0: owó ni ó jẹ́ kí èèyàn jáde pẹ̀lú rẹ̀ tó o bá dé chọ́ọ̀chì báyìí ní ìsìn báyìí owó ọrẹ owó ìdàgbàsókè owó ọpẹ́ owó tí pásítọ̀ kọ̀ọ̀kan gbà gan yóò ti tó mẹ́wàá ìwé owó lèyìn ó fi ṣe ẹni tí ò wá dìde lọ́sẹ̀ tí ò tún dìde lọ́sẹ̀ tí ń bọ̀ tí ò sí dídí àwọn òní sọ pé akúṣẹ ni wọn ó pè é.
1: ènìyàn lọ sá.
0: tá a máa fẹ́ ṣe nǹkan ní àárín ẹgbẹ́ ní chọ́ọ̀chì wọn ò ní í pè sí o pàápàá ládùúgbò gan wọn ń pè pàdé láńlọ́ọ̀dù ẹ̀ẹ́dẹ́bẹ̀ wọn ní iye báyìí ládàá wọn ti wojú ìwé rẹ rẹ́ẹ̀dì ni owó tiẹ̀ ò sí mbẹ̀. ìgbọ́gbọ́ ni ẹ jẹ́ apátí ò ní lọ ò ní lẹ́nu ọ̀rọ̀ láàrin àwùjọ ọlọ́mọ fowó gbẹ̀yìn lẹ́yìn wa o ẹ mọ̀ jẹ́ ntàn yín ọjọ́ rèé láàrin rẹ̀ tó ti mọ̀ pé òun lọlé ọdún ọ̀rá mọ́tò kan big daddy ó ti rà á ó ti tún ṣe ọjọ́ tó délé wọn ọjọ́ náà náà mọ̀ wípé kábíyèsí elédùmarè.
1: Àwọn tí ń bá ní jẹ, àwọn tí ń bá ní mu, àwọn kan lọ bẹ́ẹ̀ ni.
0: Ọjọ́ ẹ náà tún mọ̀ pé àwọn bímọ o. Ọjọ́ ẹ náà mọ̀ wípé àwọn lọ́mọ láyé. Bàbá rẹ ti tánà, ìyá rẹ ti tánà. Ìwà tó lóun ọ̀kọ́ ṣẹ́, tó lóun ò ṣe gbogbo ẹ̀, ó sì ti jáde ní tó bá dá a fún láyé, ọ dá a fún nu, tí ò bá sì dá a fún, ó parí nù.
1: Àtànìyàn fi sẹ́nu, ọmọ aráyé pàpà.
0: Ọdúdú ijọ́ mẹ́ta tó lò nílé.
1: Kíni lẹ́yìn, ọmọ aráyé
0: pàpà. Ó ń gan ò lè sún lé tán bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń sùn. Òtẹ́ ẹ̀ ní ń sùn. Yóò jí wálé.
1: Ní àbá fọ̀rọ̀ lọ, ọmọ aráyé pàpà.
0: Àṣé tọ́mọ ẹni bá ti dàgbà tó bá ti lówó lọ́wọ́ àti pé lórúkọ gan yóò mọ nira fáwọn òbí rẹ̀. Wọn ò lè pè é lóko mọ́. Ṣé ẹ wá ní ẹ ti ń lọ sùnú àbí yóò sì kù díẹ̀ ṣe àárọ̀ lálẹ́ wá ń lọ ni àbálẹ̀ ọ̀lálẹ̀ ń lọ. Gbogbo ìyẹn ní jáde lẹ́nu àwọn òbí rẹ̀. Adéyinka o. Kò ṣẹ́jú márùn-ún o. Ibi tá a bá dé lálẹ́ tèmi ẹ mọ́ bínú ó wù mí kí n parí rẹ̀ ṣùgbọ́n ìtàn yìí jù báyìí lọ tá a bá ní arùnmọ́ kò ní yé yín mo fẹ́ kẹ́ ẹ mọ́ pàtàkì tí owó jẹ́ láyé owó lẹ̀gbọ́n òsì làbúrò owó ni máa ń sọ bàbá dọmọ owó ni ó sọ ọmọ dàgbọ́n owó àpè kanu kò ilé mi ni ó máa bọ̀ owó ajé oníṣọ̀bòjì ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ní jẹlútùfẹ̀ filé mi ṣe bùgbé lọ́jọ́ gbogbo gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ó gbàdúrà fún gbogbo wa èyí tá lò láyé ká fi rọrùn lónìí o. Ó lo ijọ́ mẹ́ta nílé.